0: Bobby Sam, who said we are Tamar, Emma Terry Batlas, Sisma City, Cosaritone, Molor, Lorco, Yamareo, Nishemu, Ojula, like a feature, and Mickey, and Sala Yoba, Yolando, Lubianio, Ola Yoba, Walla, when it is on it, Asha, Bobby, I draw your mother, Nabure, what body dada, Ogo, body, yes, Ogo, anybody, let on Matamo, Catofua, Cucun, information, Maro, Yanago, Yonia, try your mama, let's let no Yarokuku. Ogo amareta kari aye abi na bu olorun ru amare ni agbara ni arin aguni mariwo jejo amare ma tayo ogo ma jade ogo ma fohun amare ma dinla amare ma rogolu agbe agbado ha si enu ota amare jago ni leyin subu ya katalonio o ni rogun arin na ko tamatama o ni baje kule pade amare o ni jeta eni ti amare ba pade ko ni gogo lowo re adini lowo mu ni oja ko ni di owo mo re mu o wa je oje ayo wa loju ayo igba rere yi kan o o ni de ni akole bo tomo tomo o o ni rogo eneni ajini lese o ni tawo na tomo tomo o iran lowo yi kan wa tomo re o a doju le ni ko ni doju le omo re fun ibi o oro re dayo mama o oju re ma riri omo re ilagu ara mi mo fi kede wi pe e lo sori re gbogbo e jo ni jeje je ya dide o gbogbo omo ti ori ti olorun ko pesi e oni kawe jiya e oni ko je jiya o fi lagu ara bi so wi pe ona la fun gbogbo ni gbo mi ni agbaye ori so wo yi oni gbe o ibarun je oni pade ayo re an ika ko ni dide sa won mo yin o ganga yo yi kan mi lodun yi ni wo yo lo ya owo ma de oro wole ite yin ma bossi ogo ma pohun omo re ma po lake o ipe ma duro ma jo ko ni to si olori omo gbogbo aye te nwo omo ole ayo ko so ninu yin gbogbo eyin odi bi si egbegbara ibi were egbegbara bi ye Jesu Oluwa ejin ni agbe bi de lagbara ka to ma lo church
1: bi o ba wi ti mo wa eru ma apartments la nje tele tele so inira yen ko ka ma lo kishi ko ka ma lo toilet ko won je inira fun igbesi aye mi ni last week Olorun gba le 400,000 plus fun
2: hallelujah
1: Olorun tun fun mi ni 100,000 Olorun fa kenya aye lo wa
2: aye lo wa o
3: eyin mele le ma rowo ke to dele
2: emi ni o
3: ogbagbo ogbagbo ko to sun la leyi enikan o ma transfer owo yen
2: o be
0: lawo ni gbogbo eniyan ma mu ebi adura re wa si ori pepe gbogbo eyin te ko wa lojojo siri uko kan pepe ile aro yi gbogbo eni mo de ma gba le ta ba ti gbadura si tan bo le ni dale mo to wa ni sangu ota logun se so fo olokada ko gbe lo si church awon mo pakeye CAC ago ma padi gbogbo eniyan ti debe wa je won omo o fu gbogbo eyin te gbe owo mo se se soke ori so wo eni kokan wa oni gbe lai lai iwo atomo re ire te lero o ma to yin lowo ori so wo yin oni gbe o an fi awon mo olorun to le da ore majemu 1000 lati su ise siwaju wa wo o to be ko to be iwo se afiranse e ma je agbagbe ati fi tati ranse o orun a support eyin na o mama ti le ku kan ba ti eniyan fi agbara dura sile ku miran a se jile wa ṣùgbọ́n nígbà tí ìjì lọ ṣọ́ọ̀ṣì ní agbára láti tẹ̀síwájú ìyẹn náà fi mọ maki nínú ẹrẹ́ ìjẹ ìgbàgbọ́ màmá ò tilè máa wò wípé nǹkan ti tán ó lè ti máa wò wípé gbogbo ìrètí ti pin bóyá lórí ìṣúná owó rẹ ni bóyá lórí ọ̀rọ̀ àwọn ọmọ rẹ ni àbí lórí ìgbéyàwó rẹ ni àlá fẹ́ fi àdúrà sílẹ̀kùn tuntun ìsọjí august 2 ni mo tún ròyìn fún ọ yìí wípé ibikíbi tó bá wà ní ọjọ́ yẹn rí wípé ó wà pẹ̀lú jésù kristi ní ọjọ́ náà ìjì tó ń jà yìí wọ́n gbọ́dọ̀ fi yọ ọgbẹ́ ẹ̀rí rẹ lójú nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ìsọjí tí mo sọ ẹ̀ lábẹ́ṣe wọnú ọjọ́ ìbí mi òróró májèmó ọjọ́ ìbí ẹyọ kọ̀ọ̀kan náà nìkan fún abiyamọ kọ̀ọ̀kan ráìsì ẹ̀wà gàrí gbogbo ẹ̀ náà ti ń ṣètò wípé wọ́n fẹ́ fún gbogbo ènìyàn ìgbà yẹn làwọn mọ́ máa wọlé skul ìwé méjì méjì tán fẹ́ lò wọ́n mọ́ máa mú lé wọn lọ́wọ́ lọ́fẹ̀ẹ́ ọlọ́run bàbá alábìyamọ o ààyè ló wà.
4: Hello, hello, prophet 090-60-57-11-10 fún ìtẹ̀síwájú ètò yìí ẹ lè fi ọrẹ sínú account details yìí 30-34-34-77-14 lẹ́ẹ̀kan sí 30-34-34-77-14 fàkẹ́yẹ̀ emmanuel ló máa gbé jáde first.

0: ètò àánú lẹ́ẹ̀kan sí láti ilé iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle. Ẹ máa bá wa ká lọ.
1: A gbé ọgá olúwa Ọlọ́run wa. A tún yin ológo lónìí tó tún fojúforo fẹ́ fún wa sí. Ọlọ́run gbọ́pẹ́ wa. Ọlọ́run gba ẹ̀yìn wa. Ní ìjẹjọ́, olúwa kọ sí gbogbo èèyàn pé ẹ wá òun olúwa nígbà tẹ́ ẹ lè rí ẹ pé nígbà tó wà nítòsí. Lónìí, a ta tẹ̀ ní olúwa òun. Inú ìwé Jòhánù, orí kẹrìnlá, ẹsẹ̀ ìkẹfà, kí ló wí?
2: Jésù wí fún wọn pé
1: Èmi ni ọ̀nà
2: àti òtítọ́
1: àti iyè.
2: Kò sí ẹnikẹ́ni tí ó lè wá sọ́dọ̀
1: bábá
2: bí kò ṣe nípasẹ̀ mi.
1: Kò tún gbọ́ àgbọ́yè ní àárọ̀ yìí. Ó ń gbọ̀nà ẹ̀fá, olóhùn lọ síjọba Ọlọ́run. Ó ń gbọ̀nà Ògún, olóhùn síjọba Ọlọ́run tó jẹ́ ọlọ̀tẹ̀ sí Olódùmọ̀rẹ̀. Olóhùn lọ síjọba Ọlọ́run kò lè rí bẹ́ẹ̀ o. Ọlọ́run ti la ọ̀nà. Òtítọ́ àti iyè fún èmi àti ìrẹ́ o. Jésù ni ọ̀nà náà. Kò sì gba kọ́bọ̀, kò gbọ́ ipò lọ́wọ́ ẹnikẹ́ni tó fi jẹ bàbá láìyà. Ká má ba ṣègbé, ká má ba dẹni ìparun. Tí a bá jọ rèé o, tí a tún fi pariwo. Àkókò ìjìyà lórí gbogbo aláìgbàgbọ́, ó ń súnmọ́ tòsí o. Jésù ni ọ̀nà, òtítọ́ àti iyè. Kò sí ẹnikẹ́ni tó lè lọ́sọ́dọ̀ Ọlọ́run alààyè bí kò sí nípasẹ̀ Jésù. Ní gbogbo agbára Ọlọ́run àti ayé àti tìfún nígbà tó parí gbogbo sẹ́sẹ́, òun ló wá bá ayé lájà sọ́dọ̀ bàbá rẹ̀. Ìlàjà yẹn yóò bá kárí bẹ́ẹ̀lì, ó gbọ́ lẹ́nu àwa tá ń kà. Ní kò sí babálẹ̀ tó lè jẹ́ ìrìnà bẹ́ẹ̀ nú ayé. Ṣùgbọ́n ìyà tó jù bẹ́ẹ̀ lọ ń bẹ lórí gbogbo àti òbá gbàgbọ́ nígbà tó pin bá dé sí ayé yìí. Torí òpin á dé sínú ayé tí a jọ wà yìí láìpẹ́, Ọlọ́run yóò fòpin sí. Ṣùgbọ́n kí lẹ́kùn àánú kó tó tì, Jésù ní ilẹ̀kùn tó lè gbà wọlé. Tó bá gbọ̀dọ̀ ẹ̀ wọlé, èrò gbà ló pa. Èrò gbà ló pa o. Èrè díẹ̀ báyìí tó ta fi pariwo rèé. Ariwo tá a ń pa ò bèrè pé tàbí kọ́bọ̀ lọ́wọ́ ẹ. Lọ́wọ́ ẹnikẹ́ni lọ́wọ́ ọba tàbí ìjòyè. Kọ́bọ̀ ẹ ò fẹ́. Bí kò ṣe pé fi ọkàn ẹ fún Ọlọ́run, ó ní ọmọ fi ọkàn rẹ fún mi. Fi ọkàn rẹ fún Olúwa Ọlọ́run Olódùmarè kó má bàa ṣègbé. Àánú wa ń ṣe Jésù Kristì ló fi sọ̀kan ìwáṣú ayé yìí. Wọ́n ní ó bọ́ ògo ẹ̀ sílẹ̀. Torí àwọn ènìyàn ẹlẹ́ṣẹ̀ tó pé àti ṣe àti mójú ògo Ọlọ́run bínú. Ọlọ́run ṣe láti pa gbogbo ayé run pátágbà náà. Ṣùgbọ́n Jésù ò gbà. Tó pé láti pàṣẹ láti dẹ́hun gbogbo. Lẹ́yìn rẹ̀, a kò dẹ́hun sí dáadáa. Jésù gbà ká fi òun ṣe ẹbọ àrúfẹ́ àti àrúrà. Ó dẹ̀ ṣe é. Ó gbà bẹ́ẹ̀ nípakópa níjẹ níyà kàn má gbélé bú. Adé ẹ̀gbọ́ fi dé lórí. Agun lọ́kọ̀ ẹ̀gbẹ́. Tó pé láì sí ìtàjẹ̀ sílẹ̀. Ìmúkúrò ẹ̀ṣẹ̀ ò sí. Gbogbo nǹkan wọ̀nyí ó wà níbẹ̀ gbangba gbangba. Tó bá gbàgbọ́ lénìí, ojú bẹ̀ pé gbogbo ẹ̀ṣẹ̀ àná. Ẹ̀ṣẹ̀ bínibí. Ẹ̀jẹ̀ Jésù á sì parẹ́ sọnù pátápátá pátápátá. Gbàgbọ́ má tún dẹ́sẹ̀ mọ́. Ẹ̀rọ olúpẹ́ ìwà ẹ̀sùn tún yípadà kí àbálẹ̀ yín rẹ́. Ẹ parí náà ní Jésù Kristì. Ó dẹ̀ ti parí ẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn, ó ti parí. Ọwọ́ kù sọ́wọ́ rẹ. Kò fẹ́ bọ́ kò ní ìparun ayérayé. Kò fẹ́ bọ́ ní ìbínú Olódùmarè. Ọba tàbí ìjòyè adẹ́rẹ̀ ò gbé orí ọba Ọlọ́run. Ipò ọlá tó wọ̀ mọ̀ gbé ọdébẹ̀. Àtọ́lọ́tọ́ mo bẹ̀ ọ́ ní orúkọ Ọlọ́run alàyè lónìí. Gbọ́ àgbọ́yé gbọ́ àgbọ́yé. Bọ́yá àgbọ́ kẹ́yìn ló ń gbọ́ ẹ òun. Kò lè máa gbọ́ mí mọ̀ pátápátá. Ṣùgbọ́n eléyìí tó ń gbọ́ ìyígbà tó wà láyé láàyè tó sì ń gbọ́. Ojú bẹ̀ pé ìbùkún lágbà ló jẹ́ fún ọ. Ilẹ̀kùn àánú ó sì sí sílẹ̀ síbẹ̀ fún gbogbo àti tó bá gbàgbọ́. Ó ní ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ tó bá tọ̀ mí wá èmi kì yóò tánù bó ti kó rí. Ẹnikẹ́ni gbogbo ẹ̀sẹ̀ wù tó tó dá nínú ayé torí bẹ́ẹ̀ ló yẹ kí Jésù wá kú láti pa ẹ̀sẹ̀ ẹrun. Ṣùgbọ́n
2: o ni enike to ba ko lati ro gbadde ko nu ese re inu iparun to bo lo ma ku si iparun aye ido de olorun o de sebe to po de yin ni awura ara re to no gbo agboye la ro yi jesu wi pe emi ni ona otito ati iye o ye ko gba olorun bo ta loro jesu wa bi ko se olorun olorun to olorun si olorun jesu wa saye o si gbo agbara olorun saye o tete fun bo o ni baba ti fe omo o si gbo le lowo e to ba gba omo gbo ohun lo ri iye en ke to ba gbo omo gbo ko ni ri iye o ibinu olorun ta wi o pada bo lori e ah to ba mo pe orire o gba ibinu olorun e wo to se Nigeria loni elomi sa wo gbo elomi sa wo nu kini kan aja loso aja lale o di be fu e nkan ko ti ohun kan ko ti sele apere lasan ohun to ba sele apere lasan wo gbo ba wo gbe ejoye wo gbe won sa lo ninu aye loni apere ohun to bo ni o a tu so nkan to bo lojo waju a tu so to na mo ro Jesu Christi o ni olugbo laraye ka ese keta ori keta
3: ohun gbogbo ti baba fi fun mi
2: yo to mi wa
3: eni to ba si to mi wa
2: e to ba to mi wa
3: emi ki yo tanu
2: emi o ni tanu
3: bo
2: ti ukori olorun o te ta oluko olorun ti ko o gbogbo to si papota gba olorun o ti ibiru ko ti ko ibiru olorun o n bo lori aye o sugbon anu olorun se fohun anu lekan si o ni emi o sanu fa te mi o sanu fun
3: emi o se lonu
2: lo to ni mo fi fun yin
3: eni ti o ba gba mi gbo
2: e to ba gba te gbo
3: o ni iya eni pe
2: o ni iya eni pe kun e to ba gba te gbo o ni iya eni pe kun ko ni wa se itajo awe re ko ya bo si iye to na ni awa na se ki gbe eyan bi te na la wa na je nigba ta gbagbo ta gbagbagbagba pe ah ohun to nbo yi ori mi o gbe ori mi o gbe wa ye mi o gba ati be ni pe gbogbo ohun to tori be to de ni lanu aye yi gbogbo e lo ma parun pata pata pata ha o mo ko wa ye asi ni mo ko lo ha wa ye ni owo ofo ho a o lo be ni o la ti ya o jade wa a o tun lo ni o oba je oba oba ohun ko yu to je gbogbo ohun to ni laye o du adale o de lo je so wa ye ko faye bo ru je o to ni ko lo ko ni ogun ile kokoko ra mo to ogbo won ni se o sinu yara ninu ile to ko sugbon bo ba gba Jesu ni oluwa ti olugbala to ba gba bi olorun te da o loni bi o ba te je iku nigba ta ko ba lo ba mu o lo paradise lo lo ni bi si na aye o ni iku ni odo si iye fa to ba gba olorun bo iku ni odo si iye o si mi ko nu la la re ni patapata sugbon la igbagbo o wa yo inu e wa du to pe olowo olorun o fe lo mi se leya o ta ko elobi e to ba da fun o ni je ko da fun ha jawo nbe lo ni o bo ti gbo e jawo nbe gba Jesu igbo gbogbo iya to ye ka je o ti je o o ti je o tori po mo pe ori iwo o gba iya yen o de te ri si o si gba o si je o kan ma gbe lebu ah wo gu loko egbe omi ati eje jade o ni baba dari ji won to gbogbo won to nse sugbon ma gbagbe Jesu Kristi wo lo nbo gege bo ni daju aye gege

0: Jésù lọ wà ní òpin tó bá gbàdúrà tó bá rí ní ojú ọ̀nà tó rọ yìí asán inú aṣọ gbogbo rẹ̀ aṣọ àti òmùlẹ̀ mọ́fọ ló la ń kó jọ o gbogbo ilé tó kọ́ gbogbo ohun tó ní gbogbo owó tó ní tó kó pamọ́ oko pamọ́ fẹ́ni ẹlẹ́ni ẹ̀yìn tó mọ̀ àgbà tí òjò rọ̀ òun ló máa fọ aṣọ ẹ gbogbo aṣọ tó kó ní pátápátá wọn á lọ fi gbà pààrọ̀ nígbà tó bá kú ó dẹ̀ lẹ́rù àti sọ̀rọ̀ mọ́ rárá tó náà lónìí àǹfààní sì wà fún ọ iyì àìní pẹ̀kú ó dúró dì ọ́ ayọ̀ ayérayé ó dúró dì ọ́ tó pé ayọ̀ ayé adópin ọlá ayé adópin ayọ̀ ayé adópin ṣùgbọ́n kìkì ayọ̀ ló jésì òun ló wà títí láé láé láé òun ló sọ fún bàbá pé èmi padà lọ sílẹ̀ yàjíìde o mo fẹ́ lọ pèsè ẹlẹ́dẹ́ tó pé ayé kìí ṣe tìyín gbọ́dágbọ́yé ayé tó yọ̀ mọ́ kìí ṣe tìyẹ ọjọ́ tó rọkàn ló máa fayé lẹ̀ yes kò dìgbà téèyàn sáìsàn kó tó kù ó lè tójú olójú ikú bẹ́ẹ̀ ni tó bá tẹ̀ lójú olójú ikú wọn ni ọ̀fọ̀ orí kú ni tó bá sínú jésù kristì ó lọ náà nìyẹn ó lè mú ẹnì tí ì lọ ohunkóhun tó wù tó jẹ́ gbogbo agbára tó sọ pé oníláyé ìwọ ni alágbára alágbára níbo lórí ìta ni lágbára lórí iná olódùmọ̀re kí ìbínú ọlọ́run kó ń bà kó já wá sí orí rẹ jésù yìí pé ẹnikẹ́ni tó bá ṣètò mi wá o èmi ò ní tánù bó ti wù kó rí mo gbà ní àdúrà ò ní ṣọ̀fù àánú ọlọ́run yóò wá sórí ẹ jésù olúwa wa amen.
1: Ìwàásù tí ẹ gbọ́ tán yìí ó wá láti ẹnu bàbá wa ìránṣẹ́ Ọlọ́run alààyè Reverend Jill Ogundare JP ti ilé-iṣẹ́ ìránṣẹ́ God's World Harvest Tabernacle Plot 10 Block 5 Ọlọ́run Ṣògo Quarters Alexander Area Akwata Ibadan. A rọ̀ yín kí ẹ pàdé wa ní àkókò kan náà ní ọjọ́ mẹ́jọ. Ẹ lè kàn sí bàbá wa lórí àwọn nọ́mbà wọ̀nyí 08038549251 tàbí 08060914503 tàbí 08079961008 Jésù lolúwa.

Bóun mi nígbà tí mo bá ń pè Ọlọ́run òdodo mi. Ìwọ ni ó dá mi ní èdè nínú ìpọ́njú. Ṣe ojú rere fún mi kí o sì gbọ́ àdúrà mi. Ẹ̀yin ọmọ ènìyàn, ẹ ó ti sọ ògo mi di ìtìjú pẹ́tó. Ẹ̀yin ó ti fẹ́ asán pẹ́tó tí ẹ ó sì máa wá ìké ṣe. Ṣùgbọ́n kí ẹ mọ̀ pé Olúwa yẹ ni àyànfẹ́ sọ́tọ̀ fún ara rẹ̀. Olúwa yóò gbọ́ nígbà tí mo bá ké pé ẹ dúró nínú ẹ̀rù. Ẹ má sì ṣe ṣẹ̀. Ẹ bá ọkàn yín sọ̀rọ̀ lórí ẹni yín kí ẹ sì dúró jẹ́. Ẹ rú ẹ bọ òdodo kí ẹ sì gbẹ́kẹ̀ yín lé Olúwa. Ẹni púpọ̀ ni ó ń wí pé ta ni yóò ṣe rere fún wa, Olúwa. Ìwọ́ gbé ìmọ́lẹ̀ ojú rẹ sókè sí wa lára. Ìwọ́ ti fi ayọ̀ sí mi ní inú ju ìgbà náà lọ tí ọkà wọn àti ọtí wáìnì wọn di púpọ̀. Èmi ó dùbúlẹ̀ pẹ̀lú ní àlàáfíà, èmi ó sì sùn nítorí ìwọ Olúwa nìkan ṣoṣo ni ó mú mi jókòó ní àìléwu.

Olúwa Ọlọ́run mi, ìwọ ni mo gbẹ́kẹ̀ mi lé, gbà mí lọ́wọ́ gbogbo àwọn tí ń ṣe sí mi, kí o sì yọ mí kúrò. Kí o má ba àfa ọkàn mi ya bí kìnìún. A yá pẹ́rẹpẹ̀rẹ nígbà tí kò sí olùrànlọ́wọ́. Olúwa Ọlọ́run mi, bí mo bá ṣe èyí, bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ ní ọwọ́ mi, bí mo bá fi ibi san fún ẹni tí tèmi tìrẹ wà ní àlàáfíà, nítòótọ́ ẹni tí ń ṣe ọ̀tá mi ní àìnídìí, èmi tilẹ̀ gbà á là. Jẹ́ kí ọ̀tá kí ó ṣe inú ni bíni sí ọkàn mi, kí ó sì mú kí ó tẹ ẹ̀mí mi mọ́lẹ̀, kí ó sì fi ọlá mi lé inú eruku. Dìde Olúwa ní ìbínú rẹ, gbé ara rẹ sókè nítorí ìkanú àwọn ọ̀tá mi, kí ìwọ kí ó sì jí fún mi sí ìdájọ́ tí ìwọ ti pa ní àṣẹ. Bẹ́ẹ̀ni ìjọ àwọn ènìyàn yóò yọ káàkiri, ǹjẹ́ nítorí wọn ìwọ padà sí òkè. Olúwa yóò ṣe ìdájọ́ àwọn ènìyàn. Olúwa ṣe ìdájọ́ mi gẹ́gẹ́ bí òdodo mi àti gẹ́gẹ́ bí ìwà títọ́ inú mi. Jẹ́ kí ìwà búburú àwọn ènìyàn búburú kí ó dé òpin, ṣùgbọ́n mú olótìítọ́ dúró, nítorí tí Ọlọ́run olódodo ni ó ń dán àyà àti inú wò. Ààbò mi ń bẹ lọ́dọ̀ Ọlọ́run tí ó ń ṣe ìgbàlà olótìítọ́ ní àyà. Ọlọ́run ni onídàájọ́ òdodo. Ọlọ́run sì ń bínú sí ènìyàn búburú lójoojúmọ́. Bí òun kò bá yí padà, yóò sì pọ́n ìdá rẹ̀ mú. Ó ti fa ọrùn rẹ̀ léná, ó ti múra rẹ̀ sílẹ̀, ó sì ti pèsè èlò ikú sílẹ̀ fún. Ó ti ṣe àwọn ọfà rẹ̀ ní oníná. Kíyèsí, ó ń rọ bí ẹ̀ṣẹ̀, ó sì lóyún ìwà ìkà, ó sì bí èké jáde. Ó ti wá ọ̀fìn, ó gbẹ, ó sì bọ́ sínú ihò tí òun náà wà. Ìwà ìka rẹ̀ yóò sì padà sí orí ara rẹ̀, àti ìwà agbára rẹ̀ yóò sì sọ̀kalẹ̀ bọ́ sí àtàrí ara rẹ̀. Èmi ó yin Olúwa gẹ́gẹ́ bí òdodo rẹ̀, èmi ó sì kọrin ìyìn sí orúkọ Olúwa, Ọ̀gá Ògojì lọ. Olúwa, Olúwa wa orúkọ rẹ ti ní ètò ní gbogbo ayé. Ìwọ tí ó gbé ògo rẹ ka orí àwọn ọ̀run, láti ẹnu àwọn ọmọ ọwọ́ àti ọmọ ọmú ni ìwọ ti ṣe ìlànà agbára. Nítorí àwọn ọ̀tá rẹ, nítorí kí ìwọ kí ó lè mú ọ̀tá olùgbẹ́ san ní ìdákẹ́jẹ́. Nígbà tí mo ro ọ̀run rẹ, ìka rẹ, òṣùpá àti ìràwọ̀ tí ìwọ ti ṣe ìlànà sílẹ̀, kí ni ènìyàn tí ìwọ fi ń ṣe ìrántí rẹ? Àti ọmọ ènìyàn tí ìwọ fi ń bẹ̀ ẹ́ wò, ìwọ ṣàdá ní onírẹ̀lẹ̀ díẹ̀ ju Ọlọ́run lọ. Ìwọ sì ti fi ògo àti ọlá dé ní adé. Ìwọ mú jọba iṣẹ́ ọwọ́ rẹ̀, ìwọ sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀. Àwọn àgùntàn àti àwọn màálù pẹ̀lú, àti àwọn ẹranko ìgbẹ́, àwọn ẹyẹ ojú ọ̀run, àti àwọn ẹja òkun tí ń kọjá lọ nípa ọ̀nà òkun. Olúwa, Olúwa wa, orúkọ rẹ ti ní ètò ní gbogbo ayé. Ògo ni fún bàbá àti fún ọmọ àti fún ẹ̀mí mímọ́. Bí ó ti wà ní àti tí ẹ̀kọ́ ṣe, ó ń bẹ nísinsìnyí, bẹ́ẹ̀ ni ó sì mọ rí ní ìgbà gbogbo. Ayé àìnípẹ̀kun. Amen.

Ọlọ́run àwọn Ọlọ́run Olúwa àwọn Olúwa wà. Gbígbéga ni ó Ọlọ́run ìbẹ̀rẹ̀, Ọlọ́run àárín, Ọlọ́run òpin, ìwọ náà ni Alpha àti Omega. Ọba sọ̀rọ̀ mọ́yẹ̀, a sọ̀rọ̀ mọ́tàṣé, onímọ̀jẹ̀mú láíláí. Onímọ̀jẹ̀mú tí kìí yẹ̀, onímọ̀jẹ̀mú tí kìí tí. Ibi ìsádi wà. Ìwọ náà lolùtọ́jú wa, ìwọ náà ló ní bú ọrẹ. Olórúkọ ẹ gbàgbéje ni bàbá yìí. Ònlálágbádá aná, ònlálàwọ̀ tẹlẹ̀ oòrùn. Ìwọ tó jókòó sí ọ̀run tí ọ̀run ò gbà ọ́. Ò wá jókòó sọ̀run, ó fàyè ṣàpótí ìtìsẹ̀. Ó jókòó sí ọ̀run, ó fi ayé ṣe àpótí ìtìsẹ̀ rẹ̀. Ọlọ́run kan láíláí. Táyé àti ọ̀run bọ̀. Lẹ́yìn rẹ, ìwọ náà ni. Lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run náà tún ni. Mo tún sọ pé lẹ́yìn rẹ, ìwọ náà tún ni.

Ọlọ́run tí gbogbo agbára ń bẹ lọ́wọ́ rẹ̀. Ọlọ́run tí ń ṣe ohun gbogbo lásìkò gbogbo fẹ́ni gbogbo. Ìbámọ́ ṣe ìwọ tó wà ní àtiwá ni. Kí ni tí àwa ò bá máa wí lásìkò yìí? Sunday kejì rèé nínú oṣù keje. Bọ́ sọ́jọ́ kejìlá nínú oṣù keje ọdún 2026. A gbé ọgá o fún àánú àtòrí ọ̀fẹ́. Fún ìfẹ́, fún ìtọ́jú, fún ìkẹ́ àti ìgẹ̀. Fún ìpèsè. Torí pẹ̀lú bí gbogbo ẹ ṣe há gádígádí tó tí ọ̀pọ̀ ń kùn tá à ń pariwo. Ó sì tún jáde sí wa lọ́nà ìyanu. Ó sì tún gbé orí wa sókè ju bí a ṣe lérò lọ. Nínú ẹlòmíì gan fúnra lára rẹ̀ ti ru ara rẹ̀ pin. Wípé ẹ kí ọ̀la fẹ́ ṣe. Ẹ sáà jẹ́ àgbà kádàrá. Táwọn gábá wá wẹ̀yìn wò pé bò mo ti ṣe àwọn nǹkan tí mo ṣe yìí. Ẹ já mọ̀ pé nù bó ṣe há gádígádígádígádí tó yìí. Síbẹ̀ àwọn kan lẹ́gbẹ̀ẹ́ yín tó fi mẹ́yìn náà ẹ láwọn nǹkan tẹ́ ń gbèsè. Ẹ láwọn nǹkan tẹ́ ń ṣe tẹ́yìn gan ń wò pé àpò mo ti ń mánéèjì ṣe kìíní. A mọ̀ bí ò sówó kò sówó kò sówó náà la máa ń sọ. Ọlọ́run tí ń ṣètò ìpèsè yẹn náà ti ń jọ wá lójú. Nínú kò sí kò sí, nínú ọ̀pá kalèkè. Ọlọ́run ń jọ wá lójú. Ọlọ́run fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí aláàánú. Ọlọ́run fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí onítọ́jú. Ọlọ́run fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí olùpèsè. Ọlọ́run fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí ẹni tó kájú ẹ̀ fún wa tá a lè gbọ́kànlé. Ó tún wá jáde sí wa ní ìyanu ní gbogbo ọ̀nà. Yàtọ̀ sí pé a sùn, kì í ṣe pé a yọ́kù. Yàtọ̀ sí pé a sùn, a jí. Tó jẹ́ ara iṣẹ́ tí Ọlọ́run ṣe fún ẹ̀mí àti ẹ̀yìn. Táwa lè máa wò bí ẹni pé àkíwá ló wà níbi kéèyàn sùn kó jí. Tá a lè máa wò pé ṣebí ká ti sùn ká jí náà ni. Tí a gbàgbé wípé lẹ́yìn Ọlọ́run, Ọlọ́run náà tún ni. Ọlọ́run ló ṣe èyí. Ó sì tún lágbára láti ṣe ju bá a ti ṣe lérò lọ. Ó tún lágbára láti ṣe ju èyí tó ti ṣe lọ. Ẹ̀ńtẹ́ kan gbọ́dọ̀ nẹ́ni wípé tó bá ti jẹ́ òun ló ṣe èyí, yóò ṣe jù bẹ́ẹ̀ lọ. Bí ẹ̀mí bá wà, wọ́n pé ìrètí ń bẹ. Ìrètí mi, ìrètí yín lórúkọ Olúwa kò ní já sásán. Lórúkọ Jésù Kristì, ìrètí tá a nínú Ọlọ́run yẹn, mo sọ lórúkọ Olúwa wípé kò ní já sásán. Fún àánú rẹ̀ yẹn tó ṣe ní lórí wa títí di àkókò yìí. Òun tó ṣe títí débi tá a dé yìí lágbára láti tún ṣe jù bẹ́ẹ̀ lọ. Ó lágbára láti ṣe kọjá abẹ. Ó lágbára láti ṣe tayọ ẹ̀. Ó lágbára láti tún ṣe èyí tó tún dára jù yẹn lọ. Ẹ kàn gbẹ́kẹ̀lé. Mo kì í pe ẹkù ojúmọ̀ káàárọ̀. Nínú ilé yìí, lọ́ọ̀dẹ̀ yìí, láyìíká yìí, nínú mọ́tò yìí, níbi gbogbo tẹ̀ tí ń gbọ́ mi láàárọ̀ tòní, àtàwọn tí wọ́n ń wò wá lójú òpó ayélujára Facebook, mo kì í pe ẹkù ojúmọ̀ káàárọ̀. A kú àmójúbọ̀ ọjọ́ ìsinmi mìíràn nínú oṣù keje. Níjẹjọ ṣe mọ̀ wípé a máa ń dágbére wípé bí ó bá wo Olúwa nínú àánú rẹ̀. Bí Kristì bá fa bíbọ rẹ̀ sẹ́yìn tí ò bá ti dé pé yóò pa wá mọ́. Tó bá wá pa wá mọ́ tó bá wù nínú àánú rẹ̀ ni yóò jẹ́ kájọ tún ṣe Sunday mìíràn. Èyí tó fi hàn wípé Ọlọ́run ṣe nífẹ̀ẹ́ mi àti yín, ó sì wù nínú àánú rẹ̀.
kò jẹ́ kí umbrella àbò rẹ̀ kò jẹ́ ó kákò lórí ayé wa. Kò jẹ́ kí umbrella àbò rẹ̀ kò jẹ́ ó ṣí lọ lórí wa. Kò jẹ́ kí umbrella àbò rẹ̀ kò jẹ́ ó fàya lórí wa. Bí Olúwa ti wà tí ẹ̀mẹ̀rẹ̀ ń bẹ, àbò Kristi yóò máa dájú. Lórúkọ alága àti ìgbìmọ̀ tí ń darí ìkànnì yìí, lórúkọ àwọn ọ̀gá lẹ́ka kọ̀ọ̀kan, lórúkọ àwọn ojú ẹ̀rọ fún sáà tàwà yìí, Stephen Adéyẹmí Igè, òní ọlọ́wọ́ bọ́ọ̀tì ní fún ti àárọ̀ tòní, òní àwọn ojú ẹ̀rọ tó gẹ́ ayáta, tí ń bẹnu okolo pẹ̀lú mi, tí àjọ ń dáná mọ́ ríṣiṣẹ́ ọpọlọ láàárọ̀ tòní. Aago méje sí mẹ́jọ sílẹ̀tò tá a wà lẹ́nu ẹ̀ lọ́wọ́ yìí, wákàtí ìyìn rere la pè é. Nìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye. Tá a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue, Olúyọ̀lé Estate nílẹ̀ Ìbàdàn. Ibi tọ́lọ́run ọba mi fìdí wa kalẹ̀ sí rèé, a ṣe kọjá bó ti ṣe rán wa. Ẹni tó rán wa, òun là wá ń ṣe yìí. Ẹni tó rán iléeṣẹ́ yìí, òun ni iléeṣẹ́ yìí ń ṣe yìí. Kí Olúwa kó túbọ̀ ro iléeṣẹ́ yìí lágbára. Kí ó sì túbọ̀ ṣe ìrànwọ́ fún iléeṣẹ́ yìí ju bí iléeṣẹ́ yìí ti ṣe lérò lọ. Kó túbọ̀ gbé ìrànwọ́ dìde láti orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Fún ilé iṣẹ́ yìí, ìkànnì kọ̀ǹga agbọ́mọ̀gbẹ́ Wells Radio 89.3 FM. Bí mo ṣe ń gbàdúrà fún ilé iṣẹ́ yìí, mo mú látòrí màmá wa pátápátá, títí tó di dorí àwa tá a kéré jùlọ nìkànnì yìí, kí ilé iṣẹ́ yìí kó gbòòrò, kí ilé iṣẹ́ yìí kó di ńlá. Kí Ọlọ́run kó fi ara rẹ̀ hàn gẹ́gẹ́ bí Ọlọ́run ní ilé iṣẹ́ yìí ju bí a ti ṣe lérò lọ. Kó mú ilé iṣẹ́ yìí tawé kó ta gbòǹgbò ju bí a ti ṣe lérò lọ. Nítorí wípé Ọlọ́run ni agbẹ́kẹ̀lé ní ilé iṣẹ́ yìí, kó má ṣẹ̀ṣẹ̀ jẹ́ kí ojú kó tì wá. Nítorí pé Ọlọ́run la fi ìgbàgbọ́ wa sínú rẹ̀ ní ilé iṣẹ́ yìí, kó má jẹ́ kí ìrètí wa àti ìgbàgbọ́ wa nínú rẹ̀ já sásán. Ó ti ń ṣe ju bí a ti ṣe lérò lọ, kó tún ṣe jù bẹ́ẹ̀ lọ. A tún fẹ́ kó fi ara rẹ̀ hàn. Bẹ́ẹ̀ ti ń ṣàmẹ́nu léyìí, nínú mi ń dùn. Bẹ́ẹ̀ sì ṣe ń ṣàmì gbogbo bí mo ti wí fún ilé iṣẹ́ yìí yóò ṣe bẹ́ẹ̀ fẹ́yìn náà nínú ilé yín, lẹ́nu iṣẹ́ yín, lórí ayé àwọn ọmọ yín, torí wípé ẹ ṣàmì sí nǹkan tí kìí ṣe ti yín. Ẹ bó tilẹ̀ jẹ́ pé ẹ̀yin náà lẹ́nu ilé iṣẹ́ yìí náà, torí ẹ̀yin tẹ̀ ń gbọ́ wa ara àwa tá a jọ nílé iṣẹ́ yìí náà. Bẹ́ẹ̀ tilẹ̀ ń ṣàmì lórí àwọn gbólóhùn àdúà tí Ọlọ́run ń gbé jáde láàárọ̀ yìí fún ilé iṣẹ́ yìí, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni mo wí pé Ọlọ́run yóò ṣe nínú ilé tiyín náà, àti ní gbogbo ibi tí ọkàn yín ń pòǹbẹ fún. Oṣù keje la wà yìí, tí wọ́n sì pé méje éje ń ṣe àpẹẹrẹ àmì pípé. Kí Ọlọ́run kó ṣe àṣepé iṣẹ́ láyé yín àti tiwa. Lórúkọ Jésù Kristi, Adédàmọ́lá Olóyèdè ọmọ bàbá Olómiyè, olórúkọ tèmi jẹ́. Èmi ni ọmọ bàbá Olómiyè, mo kí yín pé ẹ kú ojúmọ̀ ẹ káàárọ̀. Ẹ já lọ sínú àwọn orin láti ní ìwé orin ìrere tí mo mú wá. Mo mú ìwé orin méjì wá láàárọ̀ yìí, lẹ́yìn orin tí mo tún wá mú wá tẹ̀lé, kò sì pá wà wọnú ibi tá a fẹ́ lọ. Ẹ já lọ pa.

ẹ káàbọ̀ padà láti abala orin láti ní ìwé orin ìyìn rere ìgbàgbọ́ mi dúró lórí ẹ̀jẹ̀ àti òdodo Jésù. N kò jẹ́ gbẹ́kẹ̀lé ohun kan lẹ́yìn orúkọ ńlá Jésù. Orúkọ kan ṣoṣo náà nù tí a fi fún wa láyé yìí àti lọ́run. Ní àti fún wa ní orúkọ kan èyí tó borí gbogbo orúkọ. Wípé ní orúkọ Jésù, àní ní orúkọ Jésù, mo tún sọ pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, kí gbogbo ikún kó máa wólẹ̀. Lẹ́yìn rẹ̀ kò sí orúkọ mìíràn. Lórin yẹn náà sọ pé

lẹ́yìn orúkọ yìí kò tún sí orúkọ mìíràn mọ́. Nípasẹ̀ orúkọ rẹ̀ yìí òun ni a fi lè rí ìyè tó dájú. Bí eré ìje mi tilẹ̀ gùn, orí ọ̀fẹ́ rẹ̀ kò yí padà. Bí ọ̀nà yẹn tilẹ̀ jìn bíbi tí à ń lọ tilẹ̀ jìnà, orí ọ̀fẹ́ Kristi kò yí padà. Orí ọ̀fẹ́ rẹ̀ tó fún ọ, ó tó fún mi, ó tó fún gbogbo wa. Kò ní ṣe bá a ti pọ̀ tó, kò ní ṣe bí a ti rí, kò ní ṣe bí a ti wà sí. Orí ọ̀fẹ́ yẹn, ó tó fẹ́mi àti yín kò yí padà. Bó ti wù kí ìjì yẹn le tó, ìdákọ̀rọ̀ wa kò ní yẹ. Májẹ̀mú àti ẹ̀jẹ̀ rẹ̀ lèmi ó rọ̀ mọ́ bí ikùn omi bá dé. Ronú agbami oríṣiríṣi tá à ń bára wa tí à ń bọ́nù kan kónù mí. Májẹ̀mú yẹn àti ẹ̀jẹ̀ rẹ̀ la nílò láti rọ̀ mọ́. Nígbà tí kò sí àtìlẹyìn mọ́, nígbà tí kò sí alábárò mọ́, nígbà tí kò sí alábárìn mọ́, nígbà tí kò sí alájọsọ mọ́, nígbà tí kò sí ẹni tí èèyàn lè fọ̀rọ̀ lọ̀ mọ́. Kí ló wá sú ọ̀ jù? Kò sí ẹni tí èèyàn lè gbọ́kànlé, kò sí ẹni tí èèyàn fẹ́ gbójúlé, kò sí ẹni tí èèyàn fẹ́ gbáralé, kò sí ẹni tí èèyàn fẹ́ sọ wípé ẹni tí mo fi ojú jọ rèé. Àwọn tí wọ́n sọ pé máa nìṣó, mò ń wẹ̀yìn rẹ. Àwọn tí wọ́n sọ wípé mo ń bọ̀ ná, máa wo tó bá ti wẹ̀yìn mi lórí. Àwọn tá sọ wípé ìwọ ṣáà fọkàn balẹ̀, ẹ wẹ̀yìn wò kẹ́ ẹ wo ibi tí gbogbo wọn dúró sí báyìí. Ọ̀pọ̀ wọn ẹja òbí tí ó bàjá òní ẹ ń ṣe. Ọ̀pọ̀ wọn ẹja wo ohun tí ó padà tẹ̀yìn ẹ yọ òní wọ́n ń ṣe. Ṣùgbọ́n Kristi kò kúò láyìíká wa, kò kúò lẹ́gbẹ̀ẹ́ wa, ó wà pẹ̀lú wa nígbà gbogbo. Tẹ́mi àti yín ò bá ti yíṣẹ̀ yí jú padà, tẹ́mi àti yín ò bá ti yíràn padà, nígbà tẹ́mi àti yín ò bá ti kọ̀yìn sí tá à ń ṣèfẹ́ rẹ̀, dandan ni òun náà yóò wà ní àtiwà. Ìgbà tí kò sí àtìlẹyìn mọ́, òun jẹ́ ìrètí ńlá fún mi. Ta ni òun yẹn? Kristi Jésù. Òun ló jẹ́ ìrètí ńlá fẹ́mi àti yín. Ìgbà tí ìpè ìkẹyìn bá sì dún, bá lè wà nù Jésù, kí n wọ òdodo rẹ̀ nìkan, kí n dúró níwájú ìtẹ́. Ẹ mọ́ kúrò nínú rẹ̀, ẹ mọ́ yíjú padà. Ẹ mọ́ kúrò níbi tó ní kẹ dúró sí. Ẹ gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, in tó gbé fún yín, ẹ dúró síbẹ̀. Ibi tó fi yín sí, ẹ dúró síbẹ̀. Ẹ̀ka tó fi yín sí, ẹ dúró síbẹ̀. Ibi tó ràn yín, ẹ dúró síbẹ̀. Mọ́ wàgọ́ alá... Kábíyèsí Olódùmarè.

Eka bo pada lati nu orin lati ni iwe orin rere fun ti aro tuni abala keji niyan isun kan wa to ko fun eje o ti a Jesu yo elese mo kun ninu re eje re yi sise iyebiye eje re yi ohun lo mu ira pada wa fun emi ati eyin taije re sile lori igi lori agbelepo nibi agbari nitori temi ti re mo je ki eje lo laso mi o ni sai se ajoyo awon omo wa ti olorun ba wa gba sile ti olorun gba isakoso lori idapada won ogo ni fun olorun loki orun fun gbogbo bo ti se je lati ibere titi di opon lati ibere isele na titi di akoko yi adupe fun ore ofe Christi adupe fun olorun fun iranlowo to seto fun awon omo ologun wa ati gbogbo awon eleto abo pata ti won se ise na ogo ni fun olorun loki orun olorun to se eleyi koni sai gba isakoso patapata lori orilede Nigeria lori oro eto abo re ati gbogbo ohun to ku si a npe olorun fun lori Nigeria bákan náà latún kẹ́dùn pẹ̀lú àwọn ẹbí ọ̀kan náà àwọn olùkọ́ eléyìí tí ṣẹlẹ̀ṣẹlẹ̀ sí lásìkò ọ̀wọ́n torí pé irú àsìkò tí a wà yìí yóò tún jẹ́ àsìkò tí ó tún lè le lára ẹbí yẹn torí pé gbogbo àwọn tí wọ́n jọ kó lọ ni wọ́n padà yìí ṣùgbọ́n ẹni wa nìkan ni kò padà sílé mo rọ̀ wọ́n lórúkọ Olúwa àti gbogbo àwọn tí ó wà láyìíká wọn wípé Ọlọ́run yóò dúró ti ẹbí náà. A ò lè ṣe bẹ́ẹ̀ sọ pé bí Ọlọ́run ṣe kọ́ nìyẹn ọ̀dẹ̀ tún ní ṣàìsọ wípé gbogbo ẹ̀ yí Ọlọ́run. A ò ní ṣàìsọ pé ó yí Ọlọ́run ju bí ó ti ṣe yí ènìyàn lọ. Tí a sì ní ìgbàgbọ́ wípé Ọlọ́run yóò tù wọ́n nínú. Irú àsìkò yìí ó lè rí bákan láti ọjọ́ Friday yẹn. Ṣé Friday náà ni? Títí di àkókò tí a wà yìí. Bí a gbogbo àwọn tí wọ́n jọ kó wọn lọ, ni wọ́n ti padà wálé yìí. Arákùnrin wa nìkan ni kò tẹ̀lé wọn wálé. Bí Olúwa ti wà tí ẹ̀mẹ̀rẹ̀ ń bẹ̀. Ọlọ́run ti ṣe olùtùnú. Yóò tù yín nínú àti ẹbí àti ará àti ojúlùmọ̀ lórúkọ Jésù Kristi. Ẹ jẹ́ ń lọ sínú orin tí mo mú wá láàárọ̀ tòní torí àsìkò wa náà ti kó wa ń papamọ́ra.

ẹjẹ kan sáré rán èyàn bí mélòó kan létí láàárọ ìwé pọlọ. Ẹ̀rí pé mo sọ nípa gbígbẹ́kẹ̀lé Ọlọ́run nígbà tí mo bẹ̀rẹ̀ láàárọ yìí. Akàn fi yẹn sáré rán èyàn bí mélòó kan létí láti inú ìwé òwe orí ìkẹta ẹsẹ̀ ìkarùn-ún sí ẹsẹ̀ ìkẹfà ni mo kàn fẹ́ fi sáré gba ẹnìkan ní ìyànjú láàrin ìṣẹ́jú kan sí méjì kí n tó mọ sẹ́rí padà rẹ̀ lẹ́nu. Ó wípé fi gbogbo àyà rẹ gbẹ́kẹ̀lé Olúwa, má sì ṣe tẹ̀ sí ìmọ̀ra rẹ̀. Mọ̀ ní gbogbo ọ̀nà rẹ, òun ó sì máa tọ́ ipa ọ̀nà rẹ. Ẹsẹ̀ bíbélì yẹn ni mo kàn fẹ́ fi tọ́ ẹnìkan. Mọ́ tẹ̀ sí ọ̀nà ara rẹ, mọ́ tẹ̀ sí ìmọ̀ rẹ, mọ́ tẹ̀ sí ọgbọ́n orí rẹ. Ọgbọ́n orí rẹ ò lè dá kankan fún ọ. Bàbá màmá tó ń gbọ́ mi láàárọ̀ tòní, brothers and sisters, àwa ọ̀dọ́ tó ń gbọ́ mi láàárọ̀ yìí, ẹja ní ìgbẹ́kẹ̀lé kíkún nínú Ọlọ́run. Bíi ti Noah, bíi ti Dáfídì, bíi ti Dáníẹ́lì nínú ihò kìnìún, bíi ti Jóòbù tó sì wà ní ìfarabalẹ̀ lẹ́yìn gbogbo ìpàdánù ọ̀pọ̀, àti bíi ti Jésù Kristi Olúwa. Márùn-ún tí mo kànú kẹ̀dì mú ṣiṣẹ́. Mo sọ pé bíi ti Noah tó ní ìgbàgbọ́ kíkún nínú Ọlọ́run nípa kíkan ọkọ̀ ṣe rántí. Bíi Dáfídì nígbà tí ó lọ kojú Gòláìàtì tó ní ìgbàgbọ́ àti ìgboyà nínú agbára Ọlọ́run. Bíi Dáníẹ́lì tó tẹ̀wọ́ iwájú láti máa gbàdúà láìwo ti ìnìún nínú ihò. Bíi ti Jóòbù tó sì jẹ́ olódodo síbẹ̀ lẹ́yìn pípàdánù àwọn nǹkan. Bíi ti Jésù Kristi Olúwa tó jọ̀wọ́ gbogbo ohun tó ní sí ìfẹ́ bàbá rẹ̀. Bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ ń bẹ, Ọlọ́run yóò wọ̀rọ̀ wa ní agbára, yóò sì ràn wá lọ́wọ́. Ọjọ́ mẹ́jọ ni àjọ pàdé bí Jésù lọ ọba ti dé tó bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Tí ò tí dé, bí Olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ ń bẹ, yóò mú èmi àti yín, yóò fi àánú àtòrí ọ̀fẹ́ rẹ̀ gbà wá. Ó já sówó Ọlámẹ́lẹ̀ kan, mo rí àtẹ̀jíṣẹ́ yín lójú pa ìrìnjára Facebook wa. Ẹ kú ojúmọ́ kí ẹ̀yin náà. Adé Dàmọ́lá Olóyèdè ọmọ bàbá olómi yẹn lórúkọ tèmi jẹ́. Wákàtí ìyìnrere tún di ọjọ́ mẹ́jọ nípa ìfẹ́ olùgbàlà. Fún ẹ̀ ìbéèrè àbí fún ìkéde àti ìpolówó ọjà.

3122. Titi ọjọ́ mẹ́jọ yẹn ta ó pàdé lẹ́ẹ̀kan sí 070-306-3122. Titi ọjọ́ mẹ́jọ yìí mo fi yín sọ́wọ́ Olúwa, àbọ̀ Ọlọ́run yóò dájú, a ò ní ṣe ọkọ̀wọ̀, a ò sì ní ṣìrìn, iná ara, iná ẹ̀mí kò ní jó wa. Adé Dàmọ́lá Olóyè Dàmọ́ Bàbá Olómi ló dágbére pé ó dìgbà.

0: èmi ti gbé Olúwa ka iwájú mi ní ìgbà gbogbo, torí ó wà lọ́wọ́ ọ̀tún mi, a kì yóò ṣí mi ní ipò.
1: Yet your faithfulness is sure.
0: Ẹ fi ọpẹ́ fún Olúwa nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ogun àánú tó gbẹ́kẹ̀lé Olúwa yóò dàbí òkè sí òní tí a kò lè ṣí nídìí bí kò ṣe pé dúró láéláé. Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ní ààbò wa. Ẹ wá wo iṣẹ́ Olúwa, irú ahoro tí ó ṣe ní ayé. Ó mú ọ̀tẹ̀ tàn dé òpin ayé, ó ṣe ọ̀run, ó kí ọkọ̀ méjì, ó sì fi kẹ̀kẹ́ ogun jóná. Ẹ dúró jẹ́ kí ẹ sì mọ̀ pé èmi ni Ọlọ́run, a ó gbémi ga láàrin àwọn kẹfèrí, a ó gbémi ga ní ayé. Olúwa àwọn ọmọogun wà pẹ̀lú wa, Ọlọ́run Jákọ́bù ní ààbò wa. Torí náà gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà kí a gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kí ó wọnú ilé wá, ta ní ọba ògo yìí, Olúwa tó le tó lágbára, Ọlọ́run tó lágbára ní ogun. Ẹ gbé orí yín sókè, ẹ̀yin ẹnu ọ̀nà kí a jùmọ̀ gbé yín sókè, ẹ̀yin ilẹ̀kùn ayérayé. Kí ọba ògo kí ó wọnú ilé wá, ta ní ọba ògo yìí, Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun, òun náà ni ọba ògo. Ogo ni fún Ọlọ́run Bàbá, ogo ni fún Ọlọ́run Ọmọ, ogo ni fún Ọlọ́run Ẹ̀mí Mọ́. Bí ó ti wà látètè kọ́ṣe, ó ń bẹ nísìnyí, bẹ́ẹ̀ ni ó sì máa rí ní ìgbà gbogbo. Ayé àìnípẹ̀kun.

ẹwà pọ̀ mọ́ gbogbo ẹni tó ń dúpẹ́ láàárọ̀ yìí tó ń yàn lógo fún ore tó ṣe fún àwọn ọmọ ìtó opó padà láyọ̀ àti àlàáfíà. Ipá rẹ ni Ọlọ́run.

àti agbára rẹ ló ṣe èyí. A tún kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún iṣẹ́ takuntakun tó ń ṣe lórí àwọn ọmọ yìí. A kí gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹnjiníà Olúwaṣẹ́yí Mákindé. Ó ń kí gbogbo ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ̀sùn tẹ́ ẹ wo lórí ọ̀rọ̀ yìí. Àìmọye àwọn ìránṣẹ́ Ọlọ́run tó ń gbètò àdúrà kalẹ̀ lórí àwọn ọmọ ẹ̀ láti lè dá wọn padà. Àdúrà yín ti gba àyìn Ọlọ́run lógo. Gbogbo àwọn ẹlẹ́ṣọ́ ààbò pátápátá la kí. A tún kí gbogbo ẹ̀yin abiyamọ pátápátá láàárọ̀ yìí. Àwọn abiyamọ mi wọ́n ti ẹ̀gbà àwẹ̀ wọ́n gbàdúrà lórí ìdápadà àwọn ọmọ yìí. Ayin Ọlọ́run ló

àkókò ẹ̀rí lẹ́tọ̀ tó ń bá afẹ́fẹ́ ṣọ̀rẹ́ ní west radio 89.3 fm. Eléyìí tí a kalẹ̀ sí aláàbí abẹ ní olúyọ̀lẹ̀ estate nílùú Ìbàdàn bíi.

0: Ọlọ́run gba ọpẹ́ tí a mú wá láàárọ̀ yìí.
1: Tọ́jà ayé o.
0: Torí pé a ti ṣe ìlérí pé tí Ọlọ́run bá lè fi ọwọ́ agbára kó àwọn ọmọ ìjáde á yàn lógo. Ọpẹ́ wa náà là ń mú wá yìí. A sọ wípé o ṣe Ọlọ́run àánú.

Ẹtẹ́tí sí ìkéde pàtàkì. Rock Observation Evangelical Church ilé àtúnṣe à ń pe gbogbo ènìyàn síbi àkànṣe ìpàdé àdúrà tí wọ́n pe àkọlé ẹ̀ ní ìtúsílẹ̀ pátápátá. Ìpàdé yìí yóò ń wáyé ní gbogbo ọjọ́ Thursday bẹ̀rẹ̀ láti aago mẹ́wàá àárọ̀. Ẹ wá bá Ọlọ́run pàdé nínú iṣẹ́ ìránṣẹ́ màmá wa Prophetess Ọláolúwa Elizabeth àti àwọn ìránṣẹ́ Ọlọ́run mi láti ibikíbi dábàdìdé sókà ẹgbẹ́ ọ̀kadà àbáọdẹ kẹ́ẹ̀bọ́lẹ̀ ní ìyànà Delight lẹ́gbẹ̀ẹ́ ìyànà àlàáfíà ní Road 4. Ẹ tọ̀ sísàlẹ̀ ẹ rí ìjọ The Rock Observation Evangelical Church ilẹ̀ àtúnṣe níbẹ̀ tàbí kẹ́ ẹ pé màmá wòlí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 09157795392 tàbí kẹ́ ẹ pọ̀ wọ́n sí 07086493393. Ní gbogbo ọjọ́ Thursday ni ìpàdé yìí máa ń wáyé gbogbo ènìyàn ni màmá pè síbi ìpàdé yìí.

0: Ẹ̀lú ẹ káàárọ̀.
1: Ẹ̀lú ẹ káàárọ̀ o.
0: Kí lorúkọ
1: yín? Adeleke Adeola láti Amúlòpọ̀.
0: Ẹ káàárọ̀ ma.
1: Ẹ káàárọ̀ sà, ẹ kú ètò sá o.
0: Yes ma.
1: A dúpẹ́ fún àwọn tí wọ́n jí kó o. Omi ayé ò ní gbé alọ́hun ò ní sí ẹ̀hún ò ní gbé alọ́tọ́mọ́tọ́kọ́ o. A dúpẹ́ oríire ńlá o.
0: Olúwa ṣeun, Olúwa ṣeun. Kí ni ẹ̀rí tí yín náà láàárọ̀ yìí?
1: Ẹ̀rí mi ni pé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ lórí ayé mi. Ọlọ́run tó ń pa mí mọ́ nínú ewu gbogbo ní gbogbo ọ̀nà fún yín mo gbé ga o.
0: Olúwa ṣeun, Olúwa ṣeun. Màmá, ní gbogbo ọjọ́ ayé yín lẹ́ ti máa rí irí Ọlọ́run.
1: Àmì
0: Jésù. Àbú Ọlọ́run á dẹ̀ dájú lórí ìdílé yín.
1: Àmì Jésù.
0: Ọmọ yín kan kò ní yọ sọnù lórúkọ Jésù.
1: Àmì Jésù.
0: Jésù Olúwa wa.
1: Àmì, àmì, àmì.
0: Hello. Hello. Hello. Hello.

0: ṣe
1: adúpẹ́ lọ́wọ́ ọlọ́run bàbá adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọmọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ẹ̀mí mímọ́ ọlọ́run tí ò jẹ́ kí sátani gbòògùn lórí wa ló wá ṣe adúpẹ́ lórí àwọn tí wọ́n jí kó tí wọ́n tún bọ́ láyọ̀ àti àlàáfíà
0: kì í
1: ṣe mímọ̀ ṣe àwọn tó lọ kó wọn ò bí tó ṣe mímọ̀ ṣe
0: ọlọ́run ni
1: olúwa ṣeun inú mi dùn ayọ̀ mi kún lórúkọ jésù ọlọ́run á tún máa ṣe ìyanu ńlá nínú ayé ẹnìkọ̀ọ̀kan
0: àmọ́
1: àti àwọn ẹbí tí wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ ọlọ́run á bu omi tútù sí ayé mi.
0: Àmì àmì lórúkọ olúwa ọlọ́run ọmọ ogun mọ́mí ẹ̀ ní sọ ọmọ nù lágbára ọlọ́run.
2: Mo tún gbọ́pẹ́ mi dé o, mo tún gbọ́pẹ́ mi dé.
0: Hello.
3: Hello, ẹ káàárọ̀ sà.
0: Hello, ẹ káàárọ̀, kí lorúkọ yín o?
3: Kamilẹ́rìn láti Amúlòkó ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí àwọn ọmọ tó kó lọ tó sì dá padà lálàáfíà.
0: Olúwa ṣeun o, Olúwa ṣeun o.
3: Èmi náà dúpẹ́ lórí ọrọ̀ ayé mi náà, Ọlọ́run gbà mí títí dínú oṣù.
0: Olúwa ṣeun, abayín dúpẹ́, abayín dúpẹ́. Lọ́sẹ̀ tuntun ẹ máa rí ire Ọlọ́run.
3: Èèmọ̀ mi.
0: Ògo Ọlọ́run máa bu ayé yín.
3: Àmì.
2: Ọba olóore, ọba olóore, mo tún gbàgbẹ́ mi dé òye.
4: Hello, ẹ káàárọ̀.
0: Hello, ẹ káàárọ̀.
4: Happy Sunday, sa onílẹ̀-èdè Ayọ̀ ní fún olóṣèlú
0: ayé. Number one, I am number one.
4: Orúkọ mi ni Ògùntádé, Jẹ́fà Sọ́dọ̀, Ekè, Ayọ̀mí, number one.
0: Ẹ káàárọ̀.
4: Pásọ̀, èyí lẹ̀jọ́ Friday tí mo gbọ́, inú mi dùn.
0: Inú tèmi gan dùn o. Nígbà tí mo rí breaking news ní West Radio 9.3, inú mi dùn pé olúwa ṣe o.
4: Olúwa ṣe o, ayé agbèjà. Ọlọ́run gbàdúrà, ẹ gbọ́.
0: Ó ń gbọ́ o, ó ń gbọ́.
4: Káfí inú kan tẹ́lẹ̀.
0: Bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, bẹ́ẹ̀ni, ó ń gbàdúrà.
4: Àwọn ológun, gbogbo ọpẹ́ fàṣọdọ̀ náà lórí àwọn ọmọ yẹn. Alọ́jọ́ ìbílẹ̀ àti wọn, dáàdì wa pápá kárí náà ṣe o. Ó kéré oko wálé kò tí wà yẹn o. Mo fọ́ fún
2: mo tún gbọ́pẹ́ mi dé o.
0: Ọlọ́run máa gba ọpẹ́ yín, ẹ máa rí ọwọ́ Ọlọ́run.
4: Àmì Jésù.
0: Lọ́sẹ̀ tuntun ẹ máa rí ìyanu Ọlọ́run.
4: Àmì Jésù.
0: God bless you.
2: Mo tún gbọ́pẹ́ mi dé o bàbá. Oore tó ṣe.
0: Hello.
5: Hello.
0: Hello, ẹ káàárọ̀.
5: Ẹ káàárọ̀.
0: Yes, sir. Mr. Olú.
5: Bẹ́ẹ̀ni, sà.
0: Bàbá o, ẹ káàárọ̀, sà.
5: Ẹ káàárọ̀, sà.
0: Yes, àkú ìsinmi òní.
5: Yes, àmọ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àwọn ọmọ ẹ̀ tí wọ́n dé láyà tàlàfíà tí Ọlọ́run ò fi ẹni wọn ṣòfò. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, Ọlọ́run á sì máa fi ṣọ́ rẹ̀ dáàbò gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run. Kò sì ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìdílé tèmi náà tí àwọn Ọlọ́run pa lọ àtẹ̀bọ̀ àmọ́. Lágbára Ọlọ́run gbogbo wa ní fojú sunkún náà.
0: Àmì àmì Jésù. Àmì. Bàbá àbọ̀ Ọlọ́run máa dájú lórí ẹbí yín. Lọ́sẹ̀ tuntun ẹ máa rí ìyanu Ọlọ́run. Olóore tuntun máa wo ayé yín lọ́sẹ̀ tuntun yìí. Bẹ́ẹ̀ ni yóò rí. God bless you, sir.
2: Ipò yeye o, àtijọ́ sọ díẹ̀ fún ọ.
0: Ẹ jẹ́ mú ìpè ọyọ kan sí.

0: àkókò ẹ̀ nílé tòótọ́ ń bá afẹ́fẹ́ ṣọ̀rọ̀ ní west radio 89.3 fm.
1: àbò ló gbé wá dìde mo tún gbọ́ pẹ́ mi dé òye.
0: Ẹ jẹ́ mọ́ ọkàn sí.
2: Hello.
1: Oore tó ṣe fún mi ó pọ̀ yeye o. Má fi jó san díẹ̀ fún ọ o.
3: Èlò ẹ káàárọ̀.
0: Hello, ẹ káàárọ̀. Kí lorúkọ yín àti bolẹ̀ tí ń pè?
3: John láti Onírèké.
0: Mr. John láti Onírèké.
3: Ẹ káàárọ̀ sá o. Èmi náà ti pẹ́ lọ́wọ́ Ọlọ́run Olúwa ṣeun. Ọmọ wa tí Ọlọ́run ti kan dé láyà kàlàáfíà o. Olúwa ṣeun Ọlọ́run gba ògo àdúrà gbà o.
0: Àdúrà gbà bàbá. Àdúrà gbà wa.
3: Bẹ́ẹ̀ni a sì dúpẹ́ lọ́wọ́ àwọn ọmọogun wa náà tí Ọlọ́run tì wọ́n lẹ́yìn.
0: Bẹ́ẹ̀ni.
3: Wọ́n jẹ́ kan di àjà
0: yìí. Ẹ dúpẹ́ lọ́wọ́ ààrẹ, ààrẹ orílẹ̀-èdè yìí. Bàbá ti sá kúrò mẹ́ẹ̀.
3: Bẹ́ẹ̀ni.
1: Màá tún fọ́.

0: Ile Emma Yikuro, Wells Radio, 89.3 FM. Nibe Gongo Lewa.
1: Hello.
2: Hello, Ekaro.
1: Ekaro, sir.
2: Mr. Michael,
1: that is okay, Ekaro, sir.
2: Opelu yeho aba olure bi ogo yeho olorun oba osana yeho eshe baba adupe lowo olorun ko yo se fun ogun Nigeria lapapo adupe lowo president wa da to je ki awon mo yen fun wo lo ni ajibi ti o se pada na gran talafia apope olorun ọpẹ ni fọlọ ní náà dúkọ lórí ayé ìtẹ̀mí náà ọba tí ò jẹ sọmọ ní ìjẹ tí ń sọ yánu ààbò rẹ kọkàn dájú lórí àkómọ sáré ní ìgbà kọọkan ẹṣẹ mo dúdú ọdà wọn bá ń wọ pẹlú yín gbà.
1: Bàbá lọ́sẹ̀ ẹ máa rí ọwọ́ agbára ìyanu ọlọ́run
2: ẹ
1: máa rí ojú rere ọlọ́run ọ̀run àánú máa sílẹ̀ yín lórí lọ́sẹ̀ yìí
2: ààbò
1: ọlọ́run á dẹ̀ dájú lórí ẹbí yín ẹ ṣe gan sir, God bless you.

0: arábìnrin wọn sọ pé lẹyìn ìgbà táwọn jáde ilé ìwé.
1: Fúnmi ní dákàdá pẹ̀lú kálámọ̀.
0: Wọ́n láwọn wáṣẹ́ títí àwọn

0: nígbà tí kò sí iṣẹ́ kankan làwọn wá bẹ̀rẹ̀ sí ní gba àjọ. Àwọn ń gba àjọ láti ojúlé dé ojúlé, láti inú ọjà bọ́ sínú ọjà.
1: Torí pé agbára lé agbára, àṣẹlé àṣẹṣà lọ̀rọ̀ Ọlọ́run.
0: Ọlọ́run dẹ̀ báwọn ṣe gbogbo nǹkan lọ déédé fáwọn.

0: wọ́n ní bí tí wàhálà ti ń dé sáwọn díẹ̀ díẹ̀ rẹ o.
1: wà á wárí wípé.
0: wọ́n láwọn ẹlòmíì táwọn ya lówó ẹlòmíì gbé owó àwọn sá lọ táwọn ò rí owó gbà.
1: mirekun mirekun láyé wá kiri. abracadabra ti gbà kóró kan.
0: wọ́n ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ gbogbo nǹkan ṣà ń dojúrú díẹ̀ díẹ̀.
1: wọ́n máa ti sọ gbàgbọ́ di bísínẹ́sì o.
0: wọ́n ní kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ní ìṣòro wọlé.
1: wọ́n wá ń la gbogbo kíkọ́.
0: tó jẹ́ pé gbèsè àjọ àwọn wá jẹ gbèsè àjọ.
1: pènìyàn wá.
0: níparí oṣù táwọn òrówó àjọ san fún àwọn tó dá àjọ.

0: Àwọn ni ẹ̀sìn ìwà pọ̀. Tó jẹ́ pé àwọn ò lè gbénu lé mọ́.
1: Wọ́n lọ sọ ògo Kristi.
0: Tó jẹ́ pé láago márùn-ún ìdájí làwọn ti jí jáde táwọn ó sì padà wọlé láago mẹ́wàá alẹ́. Lórí àìmọye àwọn tó fẹ́ gba àjọ lọ́wọ́ àwọn ló ti wálé ló ti wá pariwo láwọn lórí ló ti wá fà wọ́n ṣẹ̀sìn.
1: Lèmi ṣe ń gbàdúrà sọ.
0: Wọ́n ní kò tí ẹ̀ wá yá gbogbo nǹkan ṣe dàrú pátápátá.
1: Pé mo ti mọ̀.
0: Wọ́n ní lóòótọ́ àwọn kan àwọn yá àwọn kan lówó tí wọ́n gbé owó àwọn sá lọ táwọn òrówó ìgbà.
1: Ìbẹ̀rẹ̀ ajé mi, bàbá má jẹ́ ń gbà àjàpọ̀ òrìṣà lẹ́yìn. Ẹ̀mí mi mọ́ wá bí tí ibà ni.
0: Wọ́n ní lára àwọn kọ́sọ́mà àwọn ẹlòmíì. A wá káwọn mọ́lé láago mẹ́wàá alẹ́.
1: Wọ́n darí àwa mọ̀ rẹ.
0: Tó jẹ́ pé àwọn aráalé ló ti fún wọn lọ́wọ́ pé ẹ̀wò ẹṣẹ́ àwà láago mẹ́wàá alẹ́ yóò ti padà dé.
1: Èmi ni mo wá bí sí ìgbà ni. Wọ́n darí àwa mọ̀ rẹ.
0: Wọ́n nígbà tọ́rọ̀ dójú ẹ̀ làwọn sá lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n àwọn tó wà lógún state.
1: Ayé sọ mi jẹ́. Ènìyàn ò ṣí ni lọ́nà yóò.
0: Àmọ́ lókùn ṣe táwọn wáyé ọkàn àwọn ò balẹ̀. Torí àwọn kọ́sítọ́mà táwọn.

0: wọn rí mọ́lẹ̀.
1: Àmọ́ lọ́kùn ṣe ìtàwọn wà lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n àwọn yìí.
0: Àwọn tó
1: wọ́n ní ló wájú ọjọ́ Sunday àwọn tẹ̀lé ẹ̀gbọ́n àwọn lọ sí chọ́ọ̀chì.
0: Oríbalẹ̀ fún yẹn yóò mọ ohun tí wọ́n gbé sábẹ́. Àwọn mírẹ́kù tó rí yẹn yóò rò.
1: Wọ́n ní pásítọ̀ tó wá sọ ọ̀rọ̀ Ọlọ́run tó wà sùn nínú chọ́ọ̀chì lọ́jọ́ yẹn.
0: Mírẹ́kù yẹn lè lọ láíláí bí.
1: Wọ́n ní pásítọ̀ yẹn wá sọ̀rọ̀ nípa ojú rere.
0: Àmọ́ ọ̀rọ̀ afọ́jú tójú ẹ lọ́nà tó padà bọ́ lónìí, ó ti rí yẹn rí.
1: Wọ́n ní pásítọ̀ yẹn wá ṣe àpèjúwe.
0: Kíni ìṣòro?
1: Opó kan tó ń pè ní opó sẹ́rífátì.
0: Ó ní gbàgbọ́ kó tó máa sáré kiri. Alóore fẹ́ máa sọ̀rọ̀.
1: Wọ́n sọ bí opó ṣe ń to igi jọ, ipé kó po ìyẹ̀fun kékeré tó kù, kó wọn àtàwọn ọmọ rẹ̀ kó sì jẹ́ kó kú.
0: Ètì máa lọ́rẹ̀ ń sọ̀rọ̀. Orí mi mọ́mọ́ jẹ́ o, ẹ̀dá mi mọ́mọ́ jẹ́ o. Mọ́mọ́ jẹ́.
1: Wọ́n ní pásítọ̀ ṣàlàyé bí opó yìí bó ṣe rí ojú rere gbà. Nígbà tí opó ìgbé tó kù kù lọ́wọ́ rẹ̀ tó gbé fún ìránṣẹ́ Ọlọ́run.
0: Orí mi mọ́mọ́ jẹ́ o, ẹ̀dá mi mọ́mọ́ jẹ́ o.
1: Wọ́n ní pásítọ̀ tún ṣàkàwé Emefi Bóṣẹ́tì. Àrọ̀ lásán-làsàn tó rí ojú rere gbà.
0: Orí mi mọ́mọ́ jẹ́ ń padà.
1: Tó bá ọba Dáfídì jẹun lórí tábìlì rẹ̀.

0: wọ́n lọ́kọ̀ kọ́sọ́mà àwọn ìlú fún àwọn ní owó ńlá kan.
1: Ìbáṣepọ̀
0: tó wò ìka gbogbo gbèsè àwọn tó gbẹ́gbà àjọ ohun àwọn san gbogbo gbèsè wọn pátápátá.
1: Nígbà tó lè ronú ká rí pé ayé yìí ó múlẹ̀ mọ́ òní lẹ́kọ̀ọ́. Ìbáṣepọ̀ mùsùlùmí lè ronú.
0: Tọkọ arábìnrin sì ti sọ fún àwọn pé ṣé àwọn lè ṣiṣẹ́ nílé iṣẹ́ àwọn.
1: Ká rí
0: pé káwọn fi àjọ gbígbà lẹ̀.
1: Pé ayé yìí kìí ṣe tẹnì kankan.
0: Wọ́n ní ọkọ arábìnrin ló bá àwọn wá iṣẹ́.
1: Ìbáṣepọ̀ ládùúrà lè ronú. Kárí pé ọ̀rọ̀ ayé.
0: Wọ́n ní láàárín oṣù kan àbọ̀.
1: Ayé ló máa mọ.
0: Àyípadà rere ti dé bá ayé àwọn.
1: Ọjọ́ èmi lálága.
0: Àwọn san gbogbo gbèsè àwọn alájọyìn.
1: Èmi ni Pírẹ́sídẹ́ǹtì Ìkórè. Ọjọ́ Abá
0: ti. Táwọn náà sì tún ti ń rí ọwọ́ fi sẹ́nu.
1: Ta ó jí mọ́ ni gbogbo ẹ̀.
0: Torí wọ́n ti wá àwọn wá iṣẹ́ tó ní ìtumọ̀ nílé iṣẹ́ ọkọ̀ kọ́sítọ́mà àwọn yìí.
1: Ìbáṣepọ̀ kòkòrò lè ronú. Mo rí pé àwọn dúdú ọmọ pupa ayé.
0: Wọ́n ní máa jẹ̀mú ojú rere yìí, ó ṣiṣẹ́ fún àwọn.
1: Máa fi gbogbo wọn sí. Lọ́dọ̀ ìlú parí ni gbogbo rẹ̀ ń bọ̀ jáde.
0: Ìwọ kan náà ń gbọ́ mi láàárọ̀ tí máa jẹ̀mú ojú rere máa ṣiṣẹ́ fún lónìí.
2: Ẹ̀wù kúkúrú.
0: Mi ìmọ̀ tó ń là kọjá tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
2: Ohun ilé rẹ̀.
0: Mi ìmọ̀ tó ń gomi lójú rẹ̀. Bí ìmọ̀ àwọn ìṣòro tó le jù ọ lọ tó ń kojú rẹ lọ́wọ́lọ́wọ́. Ṣùgbọ́n má jẹ̀mú ojú eré máa ṣiṣẹ́ fún ọlá.

0: mímọ.
1: Tábà wọnú sọ ìwé Samuel kejì ní orí kejì ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n yẹn. Ó ní ọmọ náà Samuel ń dàgbà, ó sì rí ojú rere lọ́dọ̀ Olúwa.

0: àti gbarí rẹ̀rìn.
1: Ojú rere máa ṣiṣẹ́ fún ọ láàárọ̀ yìí.
0: Ìgbà sí sọ́fọ̀.
1: Ibi tó ti lọ tẹ́lẹ̀ tí wọ́n sọ pé no.
0: Ìgbà ìjọ.
1: Pẹ̀lú máa ń jẹ̀mú ojú rere Ọlọ́run lórí ayé rẹ láàárọ̀ yìí. Wọ́n pè ọ́ ni wọ́n ti sọ yes fún ọ láàárọ̀ yìí.
0: Ìgbà mi máa kọjá mi, Jésù Kristì wá bá mi ṣe. Ìgbà mi máa kọjá mi.
1: A ní gbogbo ibi tó ti kọ lẹ́tà sí. Àní nínú ọ̀sẹ̀ tuntun yìí, ojú rere Ọlọ́run máa ṣiṣẹ́ fún ọ tí wọ́n sì pè ọ́ padà. Àbí gbogbo àwọn contract tẹ́yìn ti bídì fún, ojú rere Ọlọ́run máa ṣiṣẹ́ fún yín lónìí. Àní lọ́sẹ̀ yìí wọ́n pè yín tí wọ́n dẹ̀ gbé iṣẹ́ náà fún yín. Ẹ ó dẹ̀ padà lọ́sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ẹ̀rí tó lágbára.
0: Ìgbà mi máa kọjá àbí o.
1: Ẹ jẹ́ máa dágbére díẹ̀ díẹ̀ láàárọ̀ yìí.
0: Jésù Kristì wá.
1: Ẹ má gbàgbé wá pàdé láàárọ̀ ńlá ní dédé aago 5 sí aago 6 lórí ètò àṣẹ ìbẹ̀rẹ̀ ọjọ́.
0: Ẹ wo obìnrin onísun ẹ̀jẹ̀ ọjọ́ sí.
1: Mo dúpẹ́ lọ́wọ́ studio manager tájọ ṣẹ́ láàárọ̀ àwọn náà ni engineer Henry Osage.
0: Àti Jésù òun kọjá lọ, ó fọwọ́ kan ṣẹ́ ti aṣọ rẹ̀ ìsun ẹ̀jẹ̀ ara rẹ̀.
1: Sí ti ọjọ́ mẹ́jọ tèmi àti yóò jọ láǹfààní láti jọ pàdé lórí ètò yìí.
0: Ìwọ náà nígbàgbọ́ ni.

Adeku ìsinmi òní, ìròyìn àgbáyé ńlá mú wá fún yín láti ìkànnì West Radio 89.3 FM. Ìkànnì kànga gbémàgbé tó kún fún omi ọgbọ́n, ìmọ̀ àti òye tí a kalẹ̀ sí òpópónà Láàbí Avenue, Olúyọ̀lé Estate, Ìbàdàn. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni oníròyìn yìí. Ṣáájú ẹgbọ́ àwọn kókó lè tó wà nínú ìròyìn náà. Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣe àbẹ̀wò sí àwọn ènìyàn lẹ́yìn tí orí kó yọ nínú ìṣẹ̀lẹ̀ ìfipámúni nígbèkùn ní ìjọba ìbílẹ̀ Oríire. Àjọ INEC mú àfikún dé bá àsìkò fífi orúkọ àwọn olùdíje sílẹ̀. Ilẹ̀ United States ṣe ìkọlù tuntun gẹ́gẹ́ bí ilẹ̀ Iran ti ṣe ti Strait of Hormuz pa. Ó lé ní 500,000 àwọn ènìyàn tó kó kúrò ní ilé wọn nílẹ̀ China ṣáájú ìjì líle. Nínú ìròyìn eré ìdárayá, ilẹ̀ England àti Argentina ti ṣetán láti kojú ara wọn nínú ìdíje ife ẹ̀yẹ àgbáyé lẹ́yìn tó jáwé olúborí ìdíje kẹta sí àṣekágbá. Ìròyìn náà rèé lẹ́kùnrẹ́rẹ́.

Gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ẹ̀rọ Ṣèyí Mákindé ti fi ayọ̀ rẹ̀ hàn lẹ́yìn ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó fi tipá mú gẹ̀kùn ní ìjọba àbílẹ̀ oríire ní ìpínlẹ̀ yìí. Gómìnà ló sọ̀rọ̀ lẹ́yìn àbẹ̀wò lẹ́ẹ̀tọ́ ṣe sí àwọn ẹni náà ní olú iléeṣẹ́ àwọn ológun níbi tó ti ní àǹfààní láti gba ìtọ́jú ní òdògbó Paraki nílẹ̀ Ìbàdàn. Gómìnà ṣàlàyé wípé àwọn akẹ́kọ̀ọ́ tó tó mọ́kàndínlógójì pẹ̀lú àwọn olùkọ́ márùn-ún nínú méje tó fi tipá múnigbèkùn ẹni wọ́n ti láǹfààní láti túsílẹ̀ léè tó dẹ̀ dábòbò padà fún Ọlọ́run. Ó tún gbóríyìn fún àwọn òṣìṣẹ́ ológun pẹ̀lú àwọn òṣìṣẹ́ elétò ààbò tó ṣẹ́kù. Gómìnà ṣàlàyé wípé ìtúsílẹ̀ àwọn ẹni náà ló jẹyọ látara ìfarajì ńlá léè tí àwọn òṣìṣẹ́ elétò ààbò ṣe wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni ó dẹ̀ bá ìṣẹ̀lẹ̀ náà rìn. Gómìnà wá fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn pẹ̀lú àwọn ìdílé léè tí àwọn ẹni wọn bá ìṣẹ̀lẹ̀ náà lọ léè tó dẹ̀ sàmì rẹ̀ wípé ìfarajì wọn kò lè lọ láì mọ̀. Àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC ti mú àfikún dé bá gbèdéke àsìkò ìforúkọsílẹ̀ àwọn olùdíje sípò ààrẹ àti ilé aṣòfin pẹ̀lú ọjọ́ mẹ́ta. Ètò náà ló yẹ kó wá sópin ní aago mẹ́fà ìrọ̀lẹ́ àná ti ṣe ọjọ́ kọkànlá oṣù keje, ṣùgbọ́n wọ́n ti sùn sí òru ọjọ́ ìṣẹ́gun ọjọ́ kẹrìnlá oṣù keje. Ṣàlàyé wípé àwọn ẹgbẹ́ òṣèlú ni wọ́n retí kí wọ́n fi orúkọ àwọn olùdíje ọ̀hún kan fi ṣọwọ́ sí ojú òpó àjọ INEC. Ẹ ti ṣe kọmíṣánná àpapọ̀ fún àjọ ọ̀hún tó tún jẹ́ alága ìgbìmọ̀ léè tó rí sétò ìròyìn àti ìdánilẹ́kọ̀ọ́ àwọn olùdìbò, ìyẹn Muhammad Haruna, ló ṣàlàyé eléyìí nínú àtẹ̀jáde tó jáde lónìí léè tó ti ṣàfihàn rẹ̀ wípé àfikún ọ̀hún ló jẹyọ lára ìrawọ́ ẹ̀bẹ̀ àwọn ìgbìmọ̀ léè tó rí sí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú. Àjọ tó rí sí ẹ̀tọ́ ọrọ̀ ajé àti kíkó àkúnyawọ́ nídìí iṣẹ́ àkànṣe tí a mọ̀ sí SERAP ti wọ́ àjọ tó rí sí ètò ìdìbò lórílẹ̀-èdè yìí INEC lọ sílé ẹjọ́ lórí ẹ̀sùn kíkùnà láti tanná wádìí àwọn gómìnà tó dìbò yàn lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú APC ìpé wọ́n ń darí owó ìpínlẹ̀ tó wá láti ọ̀dọ̀ àjọ FARC léè tó tó 80 billion naira sórí ètò òṣèlú àti ìpolongo ìbò. Àjọ SERAP ló sọ ilé ìdí mímọ̀ nínú àtẹ̀jáde tó jáde lónìí láti ọwọ́ igbákejì adarí wọn, ìyẹn Kọ́láwọlé Olúwadáre, lẹ́tọ́ ti ṣàlàyé wípé ìpẹ̀jọ́ náà ni wọ́n pè lọ́sẹ̀ tó kọjá tó sì gbé lọ sí iwájú ilé ẹjọ́ gíga léè tó wà nílùú Àbújá. Wọ́n fẹ̀sùn kan àwọn gómìnà léè tó jẹ́ ti àjọ INEC àjọ APC wípé wọ́n ń yọ àwọn owó léè tó jẹ́ ti ìpínlẹ̀ wọ́n ń yọ lóṣooṣù léè tó dẹ̀ ń darí rẹ̀ sórí àwọn ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ti ètò òṣèlú. Ìní àjọ SERAP dẹ̀ ń pè wípé kí ilé ẹjọ́ ọ̀hún kó ṣe bẹ́ẹ̀ kó mú àjọ INEC ní dandan láti ṣe ìwádìí ẹ̀sùn náà. Ìní wọn ò dẹ̀ tí láǹfààní láti mú ọjọ́ kankan fún gbígbẹ́jọ́ ẹ̀sùn ọ̀hún. Iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ South Africa ti fi kélé òfin mú ọkùnrin kan léè tí ilẹ̀ Gẹ̀ẹ́sì ti ń wá látàrí ẹ̀sùn ṣíṣekúpa ìyàwó rẹ̀ pẹ̀lú àwọn ọmọ rẹ̀ léjeléje obìnrin méjì nílẹ̀ England lẹ́yìn tó tọpasẹ̀ rẹ̀ dé Johannesburg. Ndo Dona Kisamyi Tusuma ni ó jẹ́ ọmọ ilẹ̀ Gẹ̀ẹ́sì léè tó ń gbé ní Zimbabwe kan náà àǹfààní láti fi kélé òfin mú ní Johannesburg léè tó dẹ̀ jẹ́ pé ó wà látọwọ́ àjọ Interpol àti àwọn iléeṣẹ́ ọlọ́pàá léè tó jẹ́ tilẹ̀ South Africa. Àwọn aláṣẹ ilẹ̀ Gẹ̀ẹ́sì náà ti ń wá ọkùnrin náà tàbí ṣíṣe kúpa ìyàwó àti àwọn ọmọ rẹ̀ ọ̀hún tán rí òkùtù wọn nítòsí ilé wọn léè ti ń bẹ ní Bedford ní àríwá ilẹ̀ London. Tùsùmà ní ìrètí wà wípé yóò yọ bọ́bọ́ síwájú ilé ẹjọ́ nílẹ̀ South Africa ní ọjọ́ Ajé. Ilẹ̀
Amẹ́ríkà ṣe ìkọlù tuntun ní ìfèsì sí ìkọlù iléeṣẹ́ ológun ilẹ̀ Iran sí ọkọ̀ ojú omi létò ń kọjá ní agbègbè Strait of Hormuz. Ní ìfèsì sí ìkọlù ilẹ̀ Amẹ́ríkà, ikọ̀ IRGC kéde títí orí omi náà pa di ọjọ́ míì ọjọ́ rẹ̀. Létò dẹ̀ ń ṣàlàyé pé àwọn ìkọlù yóò wáyé sí àwọn ibùdó létò jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà. Àjọ IRGC tún sọ di mímọ̀ wípé ìkọlù yóò wáyé sí àwọn ti ṣe ìkọlù sí ibùdó létò jẹ́ ti ilẹ̀ Amẹ́ríkà ti ń bẹ ní Jordan, nígbàtí ilẹ̀ United Arab Emirates, Qatar, Kuwait àti Bahrain sì ń ṣàlàyé wípé àwọn rí fìrífìrí àwọn àdó aṣekúpani ojú òfurufú láti ilẹ̀ Iran. Ó ṣèkìlọ̀ wípé ìgbésẹ̀ yòówù létí ilẹ̀ Amẹ́ríkà bá gbé lórí títí agbègbè náà pa, ó lè padà yọrí sí ìkọlù ńlá. Àwọn ènìyàn tó lé ní 500,000 ni ló ti sá kúrò nílé wọn nílẹ̀ China, gẹ́gẹ́ bí ìjì líle ti ṣe súnmọ́ agbègbè àríwá Taiwan àti ìgbèríko gúúsù Japan ní àná. Ìjì líle náà ni ló ba ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́. Ìjì Typhoon Bafi ló ṣe é ṣe kó wáyé lónìí ní agbègbè Wenzhou, níbi tí ìjọba ti ṣàlàyé oyè àwọn ènìyàn tó ti sá kúrò ní agbègbè náà lọ́jọ́ Jímọ̀. Nínú ìròyìn eré ìdárayá, ilẹ̀ England àti Argentina ni ó máa kojú ara wọn nínú ìdíje tó kángun sí àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé lẹ́yìn tó ti borí ilẹ̀ Norway àti Switzerland láti lè wà nínú àwọn mẹ́rin tó kẹ́yìn. Ilẹ̀ England ló gbá ọ̀mì ayò 2-1 pẹ̀lú ilẹ̀ Norway, nígbàtí Argentina gbá ọ̀mì ayò 3-1 pẹ̀lú ilẹ̀ Switzerland. Èyí lópin ìròyìn àgbáyé wa fún ti ọ̀sán tòní, ṣùgbọ́n ká tó máa lọ ẹgbọ́ àwọn kókó tá a mẹ́nuba lẹ́ẹ̀kan sí. Wá fún yín pé gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé ti fi ayọ̀ rẹ̀ hàn lẹ́yìn ìtúsílẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tó fi tipa mú gbèkùn ní ìjọba àbílẹ̀ Oríire ní ìpínlẹ̀ yìí. Ó sàmì rẹ̀ gẹ́gẹ́ bí àsìkò ìdúpẹ́ àti ayọ̀ ńlá fún ìpínlẹ̀ yìí. A mẹ́nuba wípé àjọ tó ń bójútó ètò ìdìbò lórílẹ̀-èdè tí a mọ̀ sí INEC ti mú àfikún dé bá gbèdéke àsìkò ìforúkọsílẹ̀ àwọn olùdíje sípò ààrẹ àti ilé aṣòfin pẹ̀lú ọjọ́ mẹ́ta. Àmúwá fún yín pé ilẹ̀ Amẹ́ríkà ṣe ìkọlù tuntun ní ìfèsì sí ìkọlù iléeṣẹ́ ológun ilẹ̀ Iran sí ọkọ̀ ojú omi tó ń kọjá ní agbègbè Strait of Hormuz. Wọ́n fún yín pé àwọn ènìyàn tó lé ní 500,000 ló ti sá kúrò ní ilé wọn nílẹ̀ China, gẹ́gẹ́ bí ìjì líle ti ṣe súnmọ́ agbègbè àríwá Taiwan ní ìgbèríko gúúsù Japan ní àná. Nínú ìròyìn eré ìdárayá ńlá ti mẹ́nuba wípé ilẹ̀ England àti Argentina ni yóò kojú ara wọn nínú ìdíje tó kángun sí àṣekágbá ìdíje ife ẹ̀yẹ àgbáyé lẹ́yìn tán ti borí ilẹ̀ Norway àti Switzerland láti lè wà nínú àwọn mẹ́rin ilé tó kẹ́yìn. Kẹ́misọ́lá Williams ló ṣe àkójọpọ̀ àti àtúntò ìròyìn tẹ láǹfààní àti gbọ́. Ẹ lè máa gbọ́ wa ní àwọn ojú òpó ìbánidọ́rẹ̀wá gbogbo at West Radio 893. Ẹ ti lè máa gbọ́ wa ní ojú òpó Facebook West Radio 893 FM fan page. Ẹ lè kàn sí wa lójú ìtàkùn àgbáyé www.westradio893.com. Àyè wà láti kàn sí yàrá ìròyìn wa lórí ẹ̀rọ ìpè àbí lójú òpó WhatsApp lójú òpó 091-6893-2000. Tèmítọ́pẹ́ Ọláwọlé ni orúkọ tèmi. Ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa, Ọlọ́run yóò bùkún yín. Àmín.

0: Rebecca Afolabiri.
1: Iwọ náà ni.
2: Iwọ náà ni. Olúwa,
1: iwọ lọ́lọ́.
0: Kí ló ń tó yẹ pé mo ní ká fi wọlé sí abala tani ọlọ́pẹ́?
2: Olúwa,
0: òun náà ni.
2: Iwọ lọ́lọ́.
0: Ìwé orin Dávidì.
2: Ọlọ́kọ̀ ọlọ́kọ̀ rẹ̀ wọ́n ní mo bí.
0: Orí ìkejì lé ní 90.
2: Iwọ lọ́lọ́run lẹ́yìn rẹ̀ iwọ.
0: Ẹsẹ̀ ìkẹta.
2: Ọ̀nì.

0: photocopy. Ọlọ́run yọ mí.
1: Wọ́n ròyìn rẹ gbogbo.
0: A fẹ́ jẹ́jọ́ lọ́wọ́ ọkọ.
1: Yé ló máa gbọ́.
0: Nítorí pé ohun tẹ́ mo sọ, òun náà ní sọ mí sá. Tiwẹ̀ bá wá gbóhùn sá. Gbogbo ẹ̀yin tẹ́ wà lójú òpó. Ẹ̀yin lẹ lè rárí dájú yẹn, ẹ̀yin náà sáré lọ bẹ̀. Wọ́n ti gbé kalẹ̀.
1: Wọ́n ròyìn rẹ fa ayé gbọ́.
0: Sọmi SARS ẹ káàbọ̀ sórí ètò gẹ́gẹ́ bí ẹ ti ṣe kí ni gẹ́gẹ́ bí ẹ ti ṣe fi ohun tẹ́ fi ń kí ọba àwọn ọba ẹ ti fi wọ̀n fún aráyé bí ojú òṣè tì yín láti máa fi yin ọba òkè. Àwọn èèyàn ń gbọ́ Sọmi SARS ẹ jẹ́ ká ti bí bẹ̀rẹ̀ níbo la gbé bí Sọmi SARS ṣé Yorùbá tiẹ̀ níyì gan àbí bò àbí torí àwọn èèyàn máa wò ó pé ṣèbí kó ṣe àti fi SARS kó fi kọrin ni a lè mọ ohun ẹ̀ a lè mọ̀ bóyá Yorùbá ni a lè mọ̀ níbọ̀ la.
2: Ẹ ṣe púpọ̀ olóòtú lẹ́ẹ̀kan sí ẹ̀yin aráalé akínyìn o, ẹ kú ìfẹ́ wa ní gbogbo ìgbà tá a bá ti ń ní ètò la máa ń fi ìmọ̀ orí hàn. A sì fẹ́ fàsìkò yìí kí màmá wa tọ́lọ́run lò láti dá iléeṣẹ́ sílẹ̀. Àdúrà wa rèé o, ẹ màmá rere, màmá tó máa pẹ́ fún wa. Ọjọ́ òní tì yín, iléeṣẹ́ yìí ò ní jóná o. A dẹ̀ gbòòrò, a dirun, a digba. A dẹ̀ máa wúlò fún ògo ọlọ́run síwájú sí. Now, fún ìbéèrè tẹ́bẹ̀rẹ̀, ọmọ Yorùbá ni mí. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí. Orúkọ mi lẹ́kùnrẹ́rẹ́ ni Abomide Oluwasanmi Michael. Also known as Sọmi SARS. Now, taba ni níbo náà ti bí mi? Ìpínlẹ̀ Ọ̀ṣun ni. Ìpínlẹ̀ Ọ̀ṣun náà ti bí mi. Fáwọn tó mọ̀ mi, ìlú wa jẹ́ ìlú tó tóbi nílùú Ọ̀ṣun tá à ń pè ní Moro. Yes, Moro yìí, a máa ń fẹ́ júwe Moro pé ó jẹ́ ìlú tó fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ti ìlú kan tó ń pè ní Ìpẹ̀tùmọ̀dù. Fún àǹfààní àwọn tí ò bá mọ Moro, torí Moro tóbi pọ̀ jù. So, ìfẹ́. Ife not
0: tumodu
2: mo pe ma mu yen
0: so mo ro
2: yen na
0: mo
2: ti
0: bi yen
2: so I'm actually from Moro by birth.
0: Oda ta ba soro nipa orin emi e je kin ti beyen bere gege bi ohun ti a fi wole sori eto ye ta ba soro nipa ohun elo emi ati ohun elo mimo ati orin mimo gege bi oro Olorun yi o se so kile yin le so lori re.
2: Hallelujah. Ọ̀rọ̀ Ọlọ́run pé. O pé ṣé rí ohun èlò ẹ̀mí, orin ẹ̀mí, ohun èlò mímọ́,
0: àti orin mímọ́.
2: Fine. Aláwọ̀kọ́ tí mo fẹ́ ká mú ni pé ohun èlò wà nbẹ̀, orin wà nbẹ̀, ṣùgbọ́n a fi mímọ́ mímọ́ kù. Now, Bíbélì ti sọ pé ẹni tí ó bá sìn mí, yóò sìn mí. Now, oníta ni yóò gorí òkè Olúwa lọ. Tàbí ta ni yóò jókòó. Now, answer to fún wa bẹ̀ ni ẹni tó bá ní ọwọ́ mímọ́, tó ní inú mímọ́ àti àyà funfun. Àyà funfun ló máa ń fa controversy kí ni àyà funfun kí inú mímọ́. Now, sir, láti dá ìbéèrè yìí, ohun èlò mímọ́ àti orin mímọ́, ó ní ṣe pẹ̀lú bí ìgbà ta bá ń sọ nípa kí ni vẹ́sù ta fẹ́ lò láti gbé nǹkan pamọ́. Yálà. O jẹ ẹja fìyà eléṣà pẹ̀rẹ̀ bóyá mo fẹ́ fúnyàn lóúnjẹ. Oúnjẹ tí mo sì dá o. In fact, ká sọ pé favorite ẹniyẹn ni. Èmi bí ẹnìkan tí bá máa pa wá lẹ́rìn lé fún àwọn tó ń wà. My favorite food now is gari. Ó fọ́ ni. Now, tí bá máa fún yín ní favorite food yín gẹ́gẹ́ bí ènìyàn sí ènìyàn. You love the food.
0: Yes.
2: Bọ́ mo wá gbé sínú àwo tó ṣeéṣe kọ́ mọ́ ti ṣe ìgbọ̀nsẹ̀ sí. Oúnjẹ yẹn wà bẹ́ẹ̀ fẹ́ràn ẹ̀. But while bringing it to you, inú vẹ́sù wo la gbé sí? Bí ẹ bá ti rí oúnjẹ yìí, ìrira tí ó tẹ́ ẹ rí lára nǹkan tá a fi pèlè oúnjẹ yìí, kò ní jẹ́ kí ẹ lè jẹ́.
0: Oda, ẹ ń ṣe kíni, ẹ ń bá mi rìn, èmi náà tẹ̀lé ń bá rìn, ó yé mi. Ṣùgbọ́n ó gbọ́dọ̀ yára lé nítorí pé Jésù wọ́n lè ṣe tó òfin fi òwe ń bá wa sọ̀rọ̀ tó òwe yìí. Èmi tí mo ṣe kíni tí mo béèrè lọ́wọ́ yín mo ti mọ̀ irú yín náà mo fẹ́ ṣe kíni mo fẹ́ mú nítorí pé ní gbogbo ìgbà lẹ́ máa sọ yí pé ẹ̀yin lẹ̀ ń gbé oúnjẹ fún Ọlọ́run ọpẹ́ lóúnjẹ rẹ̀ ó yá ẹ tù.
2: Ṣé rí nípa eléyìí tí mo sọ? Ọlọ́run fẹ́ ẹni tí ó sìn nínú àyà mímọ́ àti ọkàn mímọ́. opolopo olore emi to wa lode nisin ofin aye gba wa lati ma so pe nikan da ebe nikan da tori mi gun so pe mo da kolorun ko ran wa lowo ni now bi a o ba pe eyan ni ohun elo mimo abi orin emi mimo o ni se pelu pe keni ye gan di eni to da olorun mo ni tile to ni tooto orin eni ti o ba di eni to je omo olorun ni tooto ti o fi nkan mi kun o orin ti o ba jade leni uru enu be ko sese ko je orin ti o da abi ko je amulumola apere be wa na mama wa ta banu seyi mi mo be aye le gba lati taroko bi o ba ti gba mi awon to wa le mo nkan ti mo ara awon to je pe awon ba awon bi seyi ni to je pe ton ba ti mu gbongbon lati ko orin ati mo run nkan tan le ko jade so bi eyan ba so pe ohun elo mimo ohun to je ke eyan je ohun elo mimo ni pe igbe aye re gangangan o fi ogo folorun yato si ohun ta ri lori pepe mo ma so nkan ni church wa nigba ti ma la nfa ati anchor program sir I want to say this and I stand to be corrected ohun te eyan je ni pepe ko lo je nu nle ohun te mi gan je ni arin eyan ta ba fe sise iranse nigba mi ko le eyan le je nu nle now ki la se mo pe mo je ohun elo mimo ni pe kini mo je nu nle tolorun ri mi gege bi re nu nle iyen lo determine pe mo je ohun elo mimo ti ma nfi jugbo asiko mi se praise the lord praise the lord thank you brother god bless you brother se ti ma dile se be lo se ri nje mo laaye lati ka iwe mimo nje mo ni ibasepo to danmoran pelu olorun bi ba je nto je en to sumo olorun to ni ibasepo to danmoran pelu olorun iru orin te mi o ma yonda tabi ti mo ma ko tabi ti mo se ya je orin tolorun gangan reti to fe to de fe ran lati gba sugba te yan ba ti je eni to je pe se ku se ye ni oto ni to je lori pepe oto ni ti le beni yen ba de ori pepe to ba fi orin folorun bi ba se anu o le je n tolorun o fi be fe ran to
0: ah e se gege bi ibere ye e je ka se kini e je ka mo mo be bi akoko ba wa awon ologbon na ninu ile awon na yo da si sugbon e je ka mo be lo e je ka wa lo ha an so nipa somi sas bawo ni sas se je bawo ni orin se je e je koko bere bi eleyi ta ba nso yi pe ka ni olorun se sas nikan lele fi ni olorun abi ati mejeji
2: Hallelujah. Mo fe lati ma se hallelujah tori je ori o je ede orun
0: be
2: eh se ri some mistakes ti oju ko ni bi le kokan awon eyan ni iru eyan won ni some mistakes je because saxophone lo je ministry mi ton mo mi mo bo pelu yondo olorun nti mo fi le yin olorun ti mo ma nfi yin olorun o po ju saxophone kan lo si ran lo olorun ati si ogo re mo ma nfi keyboard piano yen lorun dada mo ma nfi bass guitar yen lorun dada sa mo ma nfi kini kan be ton pe awon ara le amon ton pe ni harmonica mo to gan a ma ri lowo en ton pe dit band ohun gan la fi bere mo ma nfi yen lorun dada so ohun ti mo fi le mo de ma nfi ohun mi yen lorun dada ninu awon se ti mo ti se okay ati ati de beyen some of the ibi ti mo ti sise ran se abi personal program mi mejeji mo ma papo ma ni aye fun saxophone tan mo mi mo be ni ma ri aye lati fi ohun mi na iyan lorun so lopolopo gba ti ma fe se ran se a o se ti ohun voice ministration a ton a se ti saxophone
0: gege bi ohun ti e pe en so en pe de kokon ti mo ri mo ninu be se n soro en so pe ise ranse ati ti enu ati ti saxophone kini se ise iranse ni ise orin te nse abi ebun le ri se
2: ese olotu nigba ibere mo ri bi ebun tori ile ti mo ti wa e je ki n so bayi pe ni dile wa ni abala omo iya emi a ni ori ofe kan ti o je ori ofe lo to je pe awon eyan kan na ri gba bo awa na ri gba aba orin ebun orin ise iranse orin bi ministry orin aba nle ni edi mo so bere of everything ti mo le se ti mo le play awon ara le mo ko to ni tabi awon kan le argue ko se le nbe ta le so pe be mo joko bi kan lo ko pe mo fe mo ile ise o e wa ko mi ma kan ri pe mo ji bara mi pe mo ni interest nu nkan bayi ti ma si rin ni sakani nkan yen yo din ti mo le se bi o se ri fun mi lo se ri fe gbon mi tan bi mi le be lo se ri fun aunty mi in fact be lo se ri fun omo mi ti olorun fun mi meji my 4 years old boy mo se lo ra igi lu fun lana drumstick he's just 4 but to the glory of God when this boy comes to the drums nkan to se o nje nkan ti o yo ale so ebun lo fi bere ngba ti mo wa nse lo ni mo wa ri pe ki se ebun awa ri po the ministry ba o mo se mo personal confirmation ati bi awon ere se njise fun wa ngba to ya mo ba ti lo complain bi kan ngba ba pari tan awo ri ri pe a complain ni so ngba ta ba pari tan awon tan won yan pe wa so leyin in fact ta ba ni kalo minister church ngba na o jo pe a fe mi ni so pe so skill but o kada bi pe mo ni ebun mo le play sax oni ka play sax how they play sax lo but after ta ba ti pari saxophone playing ministering to people ki lo se le leyin re lo nje ka ni imolara pe e wa se kini yi so ebun nikan lo mo wa je bayi abi nkan mi so to ri pe olorun bere si ni wa ko si wa in fact as I speak now o de bi kan to je pe mo se n fi ogbon olorun toni mo ni ise ti mo se ngba kan to je white collar job ko de si nkan to se mi nbe a kan o di pe ise yen gbogbo ise yen jo mo pe alele ko ni mo fe ko si I have a job that everybody can proud of ngba kan ti mo wa nse but lori se mo le so le lori afefe ninu ise yen lenu ise yen ti ma nbe ma ri pokan mi o si nbe ibi to kan mi ma nwa ngba ta ba fun apere ni o fun apere ni o be mo wa bi to tin se okowo obi tita fun apere boya awon obi lowo why doing that nti mo n rira mi ni pe mo gbe keyboard mo gbe saxophone so o de bi ti awon oga mi go so fun pe lo to la ni lo yin bi sugbo da bi pe you have more than what you are doing lo fi de pe die we are dancing to the tune of God and up till today to yesterday I personally have the conviction that he say you can see ebun mo o ti di ise ranse we just concluded a concert ni June June 28 apari concert tan a kan ni se enti o ma post bia testimony si status but we have gotten series of testimonies to je ka mo pe oluwa o tin se tele o tun ti se eleyi iyen le je iwuri fun wa lati bi ati leyin pe ere eleyi ni eri ma je ni so pe ki se ayoju na ni kini yi be ni se ranse lo je
0: eyin ara le se tin rin kokan de mo oni lo pe mo se nbere lowo Sunmin Sars o na ni wi pe eyin ran ti ri wi pe ish ebon o ma n da ise iranse ni opolopo igba tori n ba ni ki n bere lowo won sugbon e ja ge pepepe nitori ijoba akoko o da e ti ri bayi wi pe ise iranse ta ba soro nipa ise iranse yara nipa ise iranse orin mi o royi pe awon bi ohun ta n pe ni idojuko mi o ro ko ma wa nbe gege bi ise iranse gbogbo e ma n dun ni nitori pe nkan teyan fe se ni ati nkan to de munu olorun dun ko ye ko si abi o ma je yo ni
2: ninu ohun gbogbo to olorun da daada la mo si nigba to dinu aye tan nkan mi wo se ri ninu ise iranse in fact e je kin so bayi pe ise iranse gan lo ni idojuko ju fun apere Sunmin meji wa Sunmin kan ni ise iranse Sunmin keje ni ise okowo Sunmin nu mejeji to ma ni idojuko ju ni ti oni ise iranse
0: lode
2: se ri esu fun re fe mo boya looto ni won pe e fun ise iranse yi ọpọlọpọ igba ta ba lọ si ẹjẹ ki n sọ eleyi o ọmọ kekere mo jẹ nu ise iranse orin mo lawọn baba ati iya tan gbọ mi tan wo mi awa ta ba n sise iranse orin a nilo iranlọwọ ọlọrun ati itọni ni awọn ibi ta o ma lọ ara idojukọ ta ma n ni eleyi o jẹ n ti ko ti ẹrọ pe mo le sọ idojukọ ta ma n ni idojukọ awọn eyan mi mọ mi se ri pẹpẹ tẹ oníṣẹ ìrànṣẹ orin máa ń gùn a nílò láti ṣọra ṣe gbogbo ẹ ló dá o bẹẹ igbó mi bẹ tó jẹ pé ọlọrun ò ní o lọ bẹ bọ bóyá nítorí pé àwọn ti pè mí ti pé I want to feature I want to be seen o lọ nítorí ẹwù àbí torí nǹkan àbí torí owó tó likely kan fún ẹnìyẹn bẹ́yàn bá lọ rú irú ilé ìjọsìn bẹ́ẹ̀ lọ sísẹ́ ránṣẹ́.
0: Evangelist Onisas.
2: Yes, sir.
0: Ṣé ń sọ nípa ìwòye ni àbí ohun tó jẹ́ pé o ti ṣẹlẹ̀
2: sẹ́yìn. Bẹ́ẹ̀ ká sọ pé ohun tó ti ṣe mí rí ni.
0: Oya.
2: Mo ti ṣé kí n sọ báyìí sà. Mo ti lọ ibì kan rí. Tí nǹkan bọ́ lára mi, n ò bá. Ó ní náà yàtọ̀ sáwọn ẹ̀bùn orin kíkọ. Láì bù kan tí mo ní tó yàtọ̀ sí torin. Bọ̀ tó ń ránṣẹ́ ìrànṣẹ́ orin lọ́wọ́. Mo lọ ṣiṣẹ́ ìrànṣẹ́ ń bẹ̀ náà ni. Ẹni náà gbọ́wọ́ lé mi lórí. Bí ìgbà ta bá ń gbàdúrà fún yàn pé àmọ́ rírì ń tẹ́sẹ̀ o, a padà rí yín o, ta bá pè iṣẹ́ máa wá. Ẹni yẹn gbàdúrà fún mi ni. Ó gbọ́wọ́ lé mi lórí, gbọ́wọ́ lé mi létí. Bọ̀ ní láàrin mi àti yàtọ̀ lọ́n ní bẹ́ẹ̀ gangan láì tí kúrò bẹ́ẹ̀ ní mómẹ́ǹtì yẹn ni mo feel the sensation, mo ní ìmọ̀lára pé ṣé nǹkan ti ṣẹlẹ̀. So evidence àti ẹ̀rí pé nǹkan ṣẹlẹ̀ nígbà tí mo délé ọjọ́ kejì kẹta kẹrin ọdún kan oṣù mẹ́fà ni mo ń ráwọn àpẹẹrẹ kan pé kinní kan tí mo ní yàtọ̀ sáwọn orin kinní yẹn ò wá mọ́. So tí mo ti wá ń bi ọlọ́run àti tí mo wá ń bira mi pé olúwa kankan báyìí gbangba lọ́kàn mi máa ń lọ lẹ́mi ọlọ́run máa jẹ́ kí n mọ̀ pé ibi báyìí. Bọ̀ kí n ṣe bí tàlẹ́ mi dárúkọ. So ó wá gbà mí ní àkókò tó pọ̀ àti personal prayer àti ràn lọ́wọ́ ọlọ́run kó tó di pé mo bọ́ lọ́wọ́ nǹkan bẹ́ẹ̀ yẹn. So ìdojúkọ tá a máa ń ní ó pọ̀ tìyẹn ti pẹpẹ. Ìdojúkọ míì ni ṣẹ́rí eléyìí láàrin àwa tá à ń ṣe ìrìnṣẹ́ ẹ lè máa ń gbàgbọ́ pé bí fìwà ká jẹ ká máa jó wá rẹ ni ó ń bẹ láàrin wa. Ẹlòmíì dèrè ìdojúkọ míì tó wà ni pé ká kọ́ sí ń bẹ. Eléyìí ká ní mo lórí ọ̀fẹ́ àti di bí mo ti fẹ́ kó ń dà. N tó wù mí ké bá gbé kí ló mi kí n correct lágbo olórin ẹ̀mí. N tó wù mí ká kọ́ lọ́n jẹ́ ká lè correct ni ká kọ́ sí. Àwa kan bẹ tó pé àti ríra pé category báyìí ńlá wà. Àwa kan category báyìí la wà. Ṣùgbọ́n èmi máa ń rí ni pé tó bá jẹ́ pé iṣẹ́ ìsáàká fi yan lọ́run ni kò yẹ kí àwọn nǹkan bẹ́ẹ̀ ò lè ṣẹlẹ̀. Yálà mo jẹ́ olórin ńlá àbí mo jẹ́ olórin kékeré àbí mo jẹ́ olórin tó wà medium. As far as we, the purpose is, the main goal is to praise God. Ó yẹ kó rí bákan náà ni.
0: Evangelist Sonisas, ní ìkórìtà tẹ dé yìí, ǹjẹ́ ẹ gbà wípé ta bá sọ̀rọ̀ nípa orin ẹ̀mí, ǹjẹ́ ẹ gbà wípé ìpele kan lórin ẹ̀mí náà àbí orin ẹ̀mí yàtọ̀ sí ara wọn?
2: Yes, orin ẹ̀mí ò yàtọ̀ síra wọn ní ìwòye tèmi. Ìdí rèé, bí a bá wo màmá wa Bọ́lá rẹ̀, olórin ẹ̀mí ni wọ́n. Bí a bá wo màmá wa Tọ́pẹ́ Àlàbí, olórin ẹ̀mí ni wọ́n. But wọn call the same pattern. Bí a bá wo Dádì wa Ọ̀gùjọ́ Adé, olórin ẹ̀mí ni wọ́n. Wọn call the same pattern. But ìdí tí mo fi sọ pé nǹkan kan náà ni wọ́n ni pé kí ni motive, kí ni primary goal of those same categories mo dárúkọ yẹn? The goal is still to bring souls to heaven. So bóyá mo ń fi R&B àbí gospel reggae kọrin ẹ̀mí. Bóyá mo ń fi orin ìsọjí bí ìbílẹ̀ bí àgbàmọ́lẹ̀ ṣe orin ẹ̀mí. Bí ó bá ti jẹ́ pé ohun tá a fẹ́ fi ṣe, ta fẹ́ mú jáde mẹ́rin pé kí ènìyàn ká jèrè ọkàn sí Ọlọ́run. Mo sì rí pé ní ìwòye tèmi, orin ẹ̀mí is still the same thing as long as the vessel remains clean.
0: Gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pé àwọn ará ilé àwọn náà ó ṣeṣe káwọn náà kan máa bì ìlera wọn léèrè. Àkókò yìí nǹkan ni ó fẹ́ dàbí ó yẹ ká lè wá nǹkan kan ṣe sí àkókò yìí. Ó dà ẹ jẹ́ ká ṣe bí ilé ẹ jẹ́ ká pò papọ̀ mọ́ ara wọn kó kábìṣe alálàáfíbọ̀ mọ́ ara wọn. Ẹ jẹ́ kí n ṣojú òpó yẹn sílẹ̀ bá ó ṣe máa kàn sí àlejò wa nítorí ìjọba àkókò. 0916-893-1000 tàbí 0915-333-4893 0915-333-4893. Ẹja mú ìpè àkọ́kọ́ yìí ná bóyá abala ta ni ọlọ́pẹ́ la wà yìí. Ẹ̀lọ́ ta ni ọlọ́pẹ́ yìí o?
3: Ẹ̀lọ́ èmi lọ́lọ́pẹ́ o.
0: Ẹ̀lọ́ ta ni ọlọ́pẹ́ yìí o?
3: Ọlọ́pẹ́ nọmba wà ní Ọlájídé Abọ́sẹ̀dé látàkọ́ fẹ́ kú jọ mẹ́ta.
0: Yes, ma.
3: Lágbára Ọlọ́run ẹ̀ ní ṣíṣe o, wà ní wàá yín tí o.
0: Àmì Jésù.
3: Bó ni gbogbo nǹkan sà?
0: Adúpẹ́ fún Ọlọ́run.
3: Ìlẹ̀ kúṣẹ́.
0: Yes, ma.
3: mo pa ti mo kokon te kokon fe so na ki to ma biribi e wo e ma fa yo question olohun yi o lo je ka le ma ti papa an se yi o
0: e ma binu
3: e ja ma kun lo nje re
0: o da wa
3: ko se to kan to lagbara ju fun ka dupe lowo olohun lohun o je to ni se se fun ni atawon to wa o
0: e se ma
3: e o fi ti mo ni bolo se so pe se so nu
0: e se goba fun akiyesi na
3: ba e jo pe olohun yo ju fe mi se ja kokon sare fi se papa awon ni ka lu ku ma ri joju
0: o da ba
3: ara na olorun gba mo ki baba wa o se ti se o doju ba ri bi okun bi okun ko ni ri bi de se ba le ri tan pa loni na ni gbogbo ile te ti n so lata aro yin sugbon mo mo pe ibi te n lo e ti de be olorun ade mo yin de be
2: o jesus christ
3: e wa ni sise o
2: ami jesus christ
3: ibi ti mo ti so ni pa won ni pe yin sibe
2: o ami jesus christ
3: loruko lo ni si je ni si mo
2: ami jesus christ
3: na je yan laye wa ti mo se ni kori fun kori be fa won ma te ni dada na o
2: amen
3: ti se sa o
2: e se goma
3: ko mo fa ta na
0: o o da ma e se ma
3: o ni de re kan kan won kan wu mi lori ni mo dupe olorun fun aye
0: o da e se
2: mi e se goma
0: Yesi aye no royin re eto emi lo lope
1: ire gogo eda lo ma gba
0: emo ipe mi o break e
1: aye
0: no ndo mo mi
1: o se olugbalami
0: be no mo mo ipo ndo mo yin
1: o ma se
0: gege bi beere to je pe
1: olura pa
0: lejo wa to je pe won down ni ti osan yi
1: ami laisi re
0: o le yin te wa lojo opo
1: se mi o
0: o be yin te n gbianju lati pe wole
1: o se o olore
0: pa de wo mi adeka
1: ah
0: o de ka bo sori eto happy sunday
1: o pe lo fe re la
0: Omo lara lati aye gun
1: kakaka ti o fa so
0: won dey well done sir happy sunday
1: o se olugbala mi
0: e wo
1: iwo lori mi
0: lelo ni kaka
1: inu agbara eje mi
0: anjorin educational institute
1: o pe mi wa ni
0: faki
1: beje fo mi
0: dugbo mi niyan
1: o so mi doge
0: lati yan ikiti fakiti
1: olori
0: fakiti
1: nigba mo sun sinu agbara eje o gbe mi wale
0: eri mo yi pe
1: o so mi doge
0: e kon ni west radio
1: o funda ko
0: jina
1: ogo
0: orin jina
1: mo oluwa o mo
0: ni e ku ise takuntakun
1: o jade
0: o le edumare yo ma fun yin se o
1: fun mi ninu okun
0: lati ifakiti
1: ogun da po mogo sugbo oluwa mogo jade
0: abi be lo
1: fun mi ninu
0: adeda mo ladim ke praise
1: nice
0: no wan be
1: ira
0: won ni olope
1: ko le si emi ko le si
0: ewo
1: mi rebeka o se o olo
0: 0916893 1000 is 0916893 1000 tabi is 0915333 4893 eja kwada si odo alejo wa gege bi ibiti afabosi e na ni wi pe a nsoro nipa orin ni kurita te de en so yin pe gbogbo olorin na di olorin emi sugbon awon kan wa to je pe won ma so yi pe entertainment la wa o kini kan la wa o gospel kini kan ademo awa funra wa mo gbogbo awon te daruko won yi a le so wi pe awon kan na mo fun ara won wi pe ta ba nsoro nipa kini e lo ba awon kan awa won yi a orin titi wa a kin se pe ka aje ka fi entertain ni o na ni opolopo lo je pe won duro si sugbon bi eyin se ro pe o ye ko se re bi eyin se ro pe o se ye ki o wa o na ni e se so ye nitori ijoba akoko wa ninu ise orin ki le le ri te bi le so pe oluwa leni oluwa o se nitori pe ibi to si mi de o dupe lowo re
2: nti mo le ri so o po mo be a mo le so bi meji alawoko certain ba se nkan ti olorun je ko ma ri isi nbe inu yan ma dun to every time Tabasi program every year. I'm only early. To lead Tabasi program, Kataman pray ni pe and if you party or lesson. To have Limua hosting our event. Tell when I see Loton Lobet, you see Katu Jamoque, but our program in Tolong Sifuari. Oju temi o da bi asi fasiko sofo ati ifowo sofo ni so odugo gba ta ba se program la ma nri eri after program in fact elomi gan loju se enjoy lo ma ti text wa pe nkan bayi entire te mo gan gba mi iyen ma nje ki nu temi dun elekeji ni pe mi ma ni ki ma fi ore olorun mara ise ran se je ki la nfa ni ati pade awon eyan ti o ye ki yan pade nu aye nbi ati awon kan towo mi o le ba naturally as normal son mi but ma ti gbe sax yen si waju e o da bi visa lati embassy ni pe normal son mi might not be able to get there but ma ti pe kindi kan sax so ni won ba ti yan si there's always a way there's a way the ministry itself apart from winning souls to God there's a way the ministry itself pave way for you wherever we go to ara nkan ti mo den awon alimo lori afefe lawa awon kan be to je bi asi ori to je pe tiki ba se pe mo je saxophonist tabi lori emi o se se ki ma le ti niru be kan nkan ti mo se nkan mi so mi o wa na to le so pe ti mo se yo pe mi as you need Olorun si but adupe
0: oluwa seun je ki mo bi eleyi nitori ijoba akoko o na ni wi pe awon wo le le so yi pe leyin olorun te le fope fun ninu rin ajo yi awon wo le tun le wo yi pe awon wo yi mo le fope fun won
2: no ya fefe shall the same be sa na bo na ti ma so di be ni tori lo to lu won be wa on wa sugbon tori idi kan si meji boya ko mi kin daruko ni tori mo ti se concert ri ni o 2014 and 2024 precisely in the course of thanking people sister bcs se te wa o brother bola mo dupe o eyan kan be ti o pe eni e olorun de lo lati je ko so tinu e fun mi n to so ni pe o ga o be la wa kere to thank you gbe te ka wa lati gba mo ti ke eko pe to ba ti dasiko program wa vote of thanks o fe da ka pe gbogbo eyin te n toju wa adupe lowo yin because ti maliki mo daruko nsin mo mo ki mi daruko tan to ba re n ti mi daruko e to si gbo eto yi abe nikan gbo to so fun se ko ni din kan mi sugbon ti mo le so ni pe olorun lu awon eyan to po fun wa bẹẹni inú ìbàdàn yẹn àti bomi gan.
0: Àti ọlọ́wọ́ ọ̀tún yẹn náà.
2: Ìyẹn ṣe dọ́dọ́
0: láti ṣe kíni.
2: Dáadáa.
0: Láti dúpẹ́. Ẹ wo gbogbo ẹ̀yin tó jẹ́ pé ẹ̀ ń gbìyànjú láti pè ẹ wo ẹ má bínú. Nítorí ìjọba àkókò òun náà ni. Ẹ jẹ́ ká ṣe bí eléyìí kí ni ìmọ̀ràn yín fún gbogbo àwọn tẹ mọ̀ gẹ́gẹ́ bí olórin ẹ̀mí tán wà lẹ́yìn tán wà ní déédéé yín àti tán wà wájú yín.
2: Imoran mi fun won o wa straightforward imoran ti mo n gbara mi n fe gba awon eyan mi na awon to to mi awon to ju mi lo awon to to mi atawon mama wa baba wa ni pe n towo mi o ba ti to ka ma fi gangofa ibi ti olorun ba pe eyan si ni ke elomi no no se olorun se n to lo pe si ni ko minister ki deliverance wa elomi to ba minister en to so senu arise elomi to ba minister olóore tí kò wá wọn yàn rí abrex ni wá wọn rí now tí mo wá jẹ ẹni tó jẹ pé calling tèmi while ministry in song ni pé kẹ́ ń tó lóyún bí ọmọ tí ọmọ apolórin mi pẹ̀lú mi tó jẹ pé ministry jẹ ni pé káwọn èèyàn tó bá ń wá iṣẹ́ ríṣẹ́ tí a bá ń gbọ́ ẹ̀ rí pé ngbà tí lágbájá minister ni mo ríṣẹ́ kò gbọ́dọ̀ jẹ pé èmi máa wá máa ronú sí pé ṣé òun nìkan lọ́lọ́run wá lónìí kọlùkálukú mọ kí ni ìpè tèmi inú orin iṣẹ ìrànṣẹ kó mọ sí pé à ń jowó èèyàn kan à ń bínú sẹnìkan àbí ń tàn tọ́lọ̀ ṣe fún wa kò tẹ wa lọ́rùn ẹlẹ́ẹ̀kejì tí máa sọ rè ipò tí ìgbà tí mo ti bẹ̀rẹ̀ iṣẹ ìrànṣẹ yìí ní number of years professionally mo ti tó ẹni tí ó ṣe é ṣe kó jẹ pé èèyàn ó ti rí ní nǹkan rẹpẹtẹ tó bí owó ńlá nǹkan bẹ́ẹ̀ yẹn bẹẹ tí kò bá tí ì dé kì í ṣe pé ọlọ́run kórira mi torí pé àsìkò ọlọ́run ọ̀tọ̀ ni àsìkò tiwa ọ̀tọ̀ kó mọ̀ jẹ́ pé a máa wo àwọn tó wà wájú máa sáré tírélà kọlu kẹ̀kẹ́ wọn bá tọ́lọ́run bá ṣe fún wa nínú iṣẹ́ ìrànṣẹ́ yìí ká jẹ́ tẹ wa lọ́rùn títí tásìkò tiwa náà máa fi dé ẹni tọ́lọ́run bá ti gbé ganu wa kábàyọ̀ en to ba kudu eto fun la ni wa ta si di ran lowo ka ran lowo since we are aiming at the same goal which is heaven amoramini
0: olorun seun ah nitori ijoba akoko won le ni ibere kan si ikeji ti awon eyan ton le fe bere ni owo yin ah nitori ijoba akoko nje anfani wa lati so wi pe won le ni ibi ti won le pe yin si
2: ben sir
0: eyan dare
2: okay 081
0: 081 30 82 74 84 84
2: Moni YouTube andu at Sami Sax Music, Instagram andu at Sami Sax Music, Facebook uruko mini Abomide Sami Michael Sami Sax, then kilo tukui TikTok at Sami Sax Music.
0: Ah, nitori ijoba akoko mama ipe bi eyina obawo erimo ipe akoko yen o ti ko wa ni papamara abala meji lori wa lori eto yi abala keji eje sare kan lo pa gẹgẹ bi ati se mo ipe eni ti alejo ta gba na leni na iranse olorun na ni won ti kin se lori orin nikan to ba de je nitori orin na ni e ti mo ipe ise iranse na ni oro ase olorun na o nbe lenu won e ja gba bi leni na o bo

0: ọ̀rọ̀ kan ṣoṣo lè túnṣe ó náà ni abala kejì lórí ètò yìí ètò àsun gbogbo àwọn ikọ̀ àti ìrojú ọlọ́run gẹ́gẹ́ mo ṣe máa ń sọ mo máa sọ yìí pé gbogbo ẹ̀yin ọmọ dáradára fún bàbá dáradára nínú olúwa gbogbo ẹ̀yin ọmọ dáradára fún màmá nínú olúwa àǹfààní náà lélẹ́yìí láti jẹ́ kí orí ọ̀fẹ́ tí ọlọ́run fi fún wọn láti jẹ́ kó jẹ́ orí ọ̀fẹ́ fún gbogbo àgbáyé ẹ̀yin náà lè ṣonígbọ̀wọ́ abala yìí fún gbogbo àwọn bàbá dáradára àti àwọn màmá dáradára bóyá ẹ̀yin náà fẹ́ ṣe ìsọjí nínú ilé ni àbí ẹ fẹ́ ṣe ìsọjí ìta gbangba bóyá ìṣẹ́jú márùn-ún ìṣẹ́jú mẹ́wàá ìṣẹ́jú márùndógún abala yìí náà wà fún yín láti wá fi yànnà kí àwọn èèyàn kí wọ́n mọ̀ bí wọ́n ṣe rìn láti lè wá jẹ orí ọ̀fẹ́ náà nítorí ìjọba àkókò ní láǹfààní láti gba ìpè gẹ́gẹ́ bí ohun tí màmá wa yẹn sọ lágbára ọlọ́run ní ọjọ́ mẹ́jọ ni à ń láàyè fún ara wa dáadáa nítorí pé tí bá ní kí tún ṣojú òpó sílẹ̀ ní abala yìí àkókò yẹn kò ní bá wa ṣòro ẹ̀ náà la fi ń sọ yí pé ẹ wá ṣe kí ni ẹ̀yin náà wá jẹ́ onígbọ̀wọ̀ fún ètò yìí ní ìṣẹ́jú méjì ikọ̀ àti ìrojú ọlọ́run sanmi sars mo fẹ́ kan sọ̀rọ̀ àṣẹ sínú ayé gbogbo àwọn tó ń gbìyànjú láti pè orílẹ̀-èdè wa ìkànnì yìí ní ìṣẹ́jú méjì ẹ bá wa sọ̀rọ̀ àṣẹ sínú ayé àwọn èèyàn tó ń gbọ́ wa ikulu tá a wà yìí iléeṣẹ́ tá a wà yìí àti orílẹ̀-èdè nàìjíríà.
1: Bí Ọlọ́run ti ń bẹ láàyè pẹ̀lú bí mo ṣe kéré mọ nínú iṣẹ́ ìránṣẹ́ yìí mo pa ìpè mi kò pẹ̀lú àwọn bàbá wa nínú iṣẹ́ ìránṣẹ́ tó jù wa lọ àtàwọn wòlíì tí òfin kan mí kùn mo sì sọ ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ sí iléeṣẹ́ Wells Radio 89.3 FM pé ẹ ó mọ bá ìgbà mu lórúkọ Jésù gbogbo àjálù tó lè jalu iléeṣẹ́ ta fi máa ń gbọ́ orí tá à ní gbọ́ mọ́ lórí iléeṣẹ́ yìí ọ̀run parẹ́ lórúkọ Jésù iléeṣẹ́ yìí ò ní dín lórúkọ Jésù yóò máa pele lórúkọ Jésù à ń gbọ́ Wells Radio káàkiri Wells Radio máa ní ẹ̀ka káàkiri àgbáyé lórúkọ Jésù ẹ ó sì ṣe èso tó pọ̀ lórúkọ Jésù fún orílẹ̀-èdè Nàìjíríà ara ó tù wá. Gbogbo ìnira tí ọmọdé tágbà ń rí lórílẹ̀-èdè yìí nítorí àánú Ọlọ́run tó ju agbára èèyàn lọ. Báwọn èèyàn bá kọ̀ tán lè sí, ọ̀run ó dìde fún Nàìjíríà lórúkọ Jésù. Tó bá dáa tán, kò ní í sẹ̀yìn wa lórúkọ Jésù. Ohunkóhun tó gbà táwa èèyàn ò mọ̀, torí mo mọ̀ pé ó ní solution kan tá a ti mọ̀ ni. Ohun tó bá yẹ kó jẹ́ ojúṣe sọ̀rọ̀ Nàìjíríà yìí, ọ̀run ó yọ̀ǹda lórúkọ Jésù. Láìpẹ́ yìí ara tó nílé ara tó àlejò àtò ọmọdé àwọn tó wà lókè òkun gan wálé láti wá gbẹbí ṣe rere lórúkọ Jésù bẹ́ẹ̀ ló sì máa rí lórúkọ bàbá ọmọ àti ẹ̀yin mọ́ àti fún olóòtú àti gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbé wa náà ara tó wà lórúkọ Jésù ẹ ṣe.
0: Alérè jù báyìí lọ lórí ètò èmi lọ́lọ́pẹ́ yín náà ti rí wọ̀nyí pé àkókò yẹn kiri jọjọ. Mo mọ̀ yí pé ọ̀pọ̀lọpọ̀ là ń wò yí pé ẹ̀yin ń gbìyànjú láti pè wọlé ṣùgbọ́n ẹ má bínú. Gẹ́gẹ́ bí ohun tó jẹ́ pé màmá wa sọ ni lágbára Ọlọ́run àyè yóò wà fún wa ní ọjọ́ mẹ́jọ ìní lágbára Ọlọ́run a kí àlejò wa. Evangelist Sanmi Sars. Gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ Ọlọ́run ṣe ìdìdí rẹ̀. Gbogbo ẹ̀yin tí ẹ wà nínú ìnira gbogbo ẹ̀yin tí ẹ wà nínú ìgbèkùn lórúkọ Jésù ìtura yín dé. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé nínú ayọ̀ àwọn gbogbo ẹ̀yin tẹ́ ń gbé nínú ìkorò lórúkọ Jésù ìkorò yín mo ní ó di adùn. Gbogbo ẹ̀yin tẹ́ wà nípò àìsàn ẹgbẹ́ àkété yín ẹ máa rìn. Gbogbo ẹ̀yin tí ọ̀nà dímọ́ lórúkọ Jésù ọ̀nà ńlá fún yín ọ̀sẹ̀ jẹ́ ọ̀sẹ̀ ìtura fún yín o bẹ́ẹ̀ ni ó dẹ̀ rí. Abala méjì ló wà lórí ètò ìmì lọ́lọ́pẹ́ abala àkọ́kọ́ náà ni abala tani ọlọ́pẹ́ tá a ti gba àlejò wa abala ìkejì náà ni abala ọ̀rọ̀ àṣẹ wọn náà lẹ́tún gbọ́. Lórúkọ Ọlọ́run ọba lórúkọ àwọn aláṣẹ àti lórúkọ lọ́gàlọ́gà nínú ìkànnì tá a wà yìí lórúkọ ọlọ́ọ̀bọ́ tí ni èmi tuntun jẹ́ ẹnjìníà mi ní ti ọ̀sán yìí sa ẹ́rì gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lójú òpó gbogbo ẹ̀yin tẹ́ ń gbìyànjú láti pè gbogbo ẹ̀yin tẹ́ ẹ dè láǹfààní náà láti pè wọlé ọ̀yin náà làkì náà ò ní tan lọ́wọ́ yín ayọ̀ yín ò ní di ìbànújẹ́. Mo lọ lẹ́ni ó ti padà láyọ̀ àti àlàáfíà ní ọjọ́ mẹ́jọ ayọ̀ àti àlàáfíà mo fi yín sí mi ò ní bá yín nínú ìbànújẹ́ àti ẹ̀kún ayọ̀ yín yóò tún máa lékún sí ẹjá pàdé lórí ètò iṣẹ́ ọwọ́ dídí aago méjì ní ọjọ́bọ̀ ìtìṣọjọ́ Thursday àlàáfíà Ọlọ́run fún yín.

nígbà tí a bá ti pàdé báyìí, ẹ kú ọjọ́ mẹ́ta, òun náà ni a máa kíra wa. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè, ẹni tó fún wa ní àǹfààní àti oore.

0: regret it.
1: Bá fẹ́ kùlúwọ̀ ọjà yín lórí rédíò.
2: Tẹ́ fẹ́ máa ta wàràwàrà bọ́ mẹ́ta ṣe ń tà.
1: West Radio ni kẹ́ ẹ máa bọ̀ o.
2: A fi ti wá gbé ti yín lárugẹ.
1: Owó owó gajara lọ.
2: Come for your jingle
1: and advertisement
2: at West Radio 89.3 FM.
1: Gbogbo lẹ́gbẹ́lẹ́gbẹ́ àti lájọ̀lájọ̀.
2: Ilé-iṣẹ́ ńlá ńlá àti kéékèèké.
1: Ẹ̀yin ilé ìjọsìn pátápátá.
2: Ẹ máa bọ̀.
1: Ẹ wá gbé wò.
2: Ẹ jẹ́ wò.
1: Ẹ jọ wò.
2: Ẹ tọ́ wò jọ.
1: Gbàgbọ́gà ni master.
2: Kí lẹ tún dúó ṣe náà?
1: Ẹ má ṣe tàbí ṣùgbọ́n o.
2: Ẹ má bọ̀ wá sílé iṣẹ́ wa.
1: Gbangba la wà lẹ́gbẹ̀ẹ́ títì.
2: Ilé funfun pẹ̀lú àwọ̀ búlù.
1: West Broadcasting House.
2: Ní Aláàfin Avenue,
1: Olúyọ̀lé Estate, Ìbàdàn,
2: Ọ̀yọ́ State, Nigeria.
1: Ẹ̀lú ẹ̀lú
2: 07066165053
1: tàbí
2: 08035093394.
1: West Radio 89.3 FM.
2: Ọlọ́run gbọ́ gbogbo tẹ́ ẹ fẹ́ ojú kan ló wà.
3: The time is 7 PM from Wells Radio 89.3 FM, your preferred wholesome radio.
4: Láti ìkànnì kọ̀ǹga gbọ́mọ̀gbẹ́ 89.3 FM, gẹ́gẹ́ ni ago méje alẹ́ lù.

0: láti inú májẹ̀mú láíla tàbí májẹ̀mú titun ọ̀pọ̀lọpọ̀ wa rèé ìgbà mìíràn a máa wò wípé kí ni ìyàtọ̀ gan láàrin májẹ̀mú láíla àti májẹ̀mú titun nípasẹ̀ ẹnìkan ikú wá nípasẹ̀ ẹnìkan yéésù wá 0916 893 1000 tàbí 0916 833 4 893 tàbí 0911 333 893 kí ìwọ kí ó sì jẹ́ pípé ìpè kan ti wọlé láti bẹ̀ yẹn hello Mrs. Ogunjọ bí láti àwọ̀tán ẹ pè níjọ́ ìjẹ́ ìjọ náà àbí Mrs. Ogunjọ bí láti àwọ̀tán ẹ káàbọ̀ sórí ètò wa ní òní ẹ mú ìbéèrè láti ìbéèrè kíní títí dé ìbéèrè kẹwàá kí ni orúkọ ibi tí jákọ́bù ti bá áńgẹ́lì jà ní òru
1: pàníẹ́lì
0: ẹ tẹ́ṣẹ̀ lè sọ fún wa níbi tí ó wà nínú bíbélì gan
1: inú
0: ìwé jákọ́bù inú ìwé jákọ́bù
1: inú ìwé genesis mo fẹ́ sọ
0: inú ìwé genesis ó dá ẹ mú béèrè kejì yín
1: béèrè kejì
0: ok àwọn obìnrin mẹ́rin wo ni ó bí àwọn ọmọ jákọ́bù méjìlá fún àwọn obìnrin mẹ́rin wo ló bí ọmọ méjìlá fún jákọ́bù àkókò yín ti ń lọ o.
1: Bílà wà nínú
0: wọn. Àkọ́kọ́ nìyẹn. Jákọ́bù orúkọ àwọn arábìnrin rẹ̀ mẹ́rin. Ẹ ti sọ pé ẹ ti ní Bílà wà nínú wọn. Orúkọ àwọn méjì tó ṣe kókó gan ẹ̀ tí ìdárúkọ wọn o.
1: Ní ìbọn tẹ́ ǹkan o.
0: Oh, ó dá ẹ tún mú ìbéèrè míì ìbéèrè yẹn ti lọ nìyẹn ẹ mú ìbéèrè míì.
1: Ṣé kí má dáhùn yẹn mọ́?
0: Ó dá Líà wà ń bẹ̀ ẹ ti sọ pé bí Líà náà wà nínú wọn kí tó wà ń bẹ̀.
1: Rachel wà ń bẹ̀ Rachel wà ń bẹ̀.
0: Àti Tatu ni.
1: Philippa náà wà ń
0: bẹ̀. Ẹ rántí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò báwo lẹ ti wá sáré rántí báyìí ó dá ìbéèrè ẹ mú ìbéèrè míì. Kò ní ìdíkẹ́ tó yẹ láṣẹ ní pé bíbélì wa ò ló yẹ kó jẹ́
1: ìbéèrè mẹ́rin ìbéèrè kẹrin.
0: Ok ìbéèrè kẹrin ó dá ẹmú ìbéèrè ìké ìbéèrè kẹrin àbí.
1: Bẹ́ẹ̀.
0: Ìyọnu mélòó ni Ọlọ́run rán sí Íjíbítì kí Fáráò tó jọ̀wọ́ wọn.
1: Mẹ́wàá
0: ṣé ó dá yín lójú dáadáa?
1: Bẹ́ẹ̀.
0: Mẹ́wàá ẹ dárúkọ méjì nù wọn.
1: Àkọ́bí ikú àkọ́bí ọmọ. Odò wọn di ẹ̀jẹ̀. Ó rán ètùtù wọn.
0: Ó rán ètùtù sí wọn ó dá. Lẹ́yìn ètò màá pe nọ́mbà mi síta ẹ ṣe gan.
1: Ó dá sa. Ẹ sọ ẹjọ hello.
0: Hello.
1: Káàdì ìṣẹ́bá ti fún ẹ jẹ́ kí n máa gbọ́ torí máa ń dá sí program bò mí.
0: Ọ̀dà
1: á lè mọ̀ fẹ́ ti fún mi.
0: Àwọn ènìyàn wa tí a bá ń ka bíbélì wa ní ojoojúmọ́ ní gbogbo ìgbà. Ẹ̀jẹ̀ ká mọ̀ wípé kò ṣe wípé a kàn ń ka bíbélì wa lásán. Tí a bá ń ka bíbélì wa. Ó yẹ ká máa kà á bí pà ń ṣe àṣàrò nínú rẹ̀ gan ni. Ẹ má jẹ́ ká máa kà á bí pà ń ka ìwé ìròyìn. Ọ̀pọ̀lọpọ̀ wa gan. À ń mú kókó tó jáde nínú ìròyìn à ń mu jáde. Ṣùgbọ́n nínú bíbélì nǹkan. e ma kan je ka ka lasan e je ka ma ka o se wi pe ba se nka la nse asaro ninu re ni gbogbo igba awon ibere ti mo bere lowo mommy wa to pe wole yi obere lastly wi pe esu pe nkan melo ni yonu melo ni olorun ran si awon omo egypt ko to jowo won kale won ni mewa ni hello oh o ti rebete oni pe yonu melo ni olorun ran si awon omo egypt nitori awon omo israeli ko to jowo won kale won ni mewa ni ben awon arabirin melo lo bimo fun Jacobu

orúkọ àwọn mẹ́ta nínú àwọn mẹ́rin àbí. Tí a bá wò dáadáa, ní ìbẹ̀rẹ̀ ìgbésí ayé Jákọ́bù gan. Hello. Ṣé pé ń jápè ní báyìí? Tí a bá wo ìgbésí ayé Jákọ́bù gan, nígbà tí ó kọ́kọ́ lọ ṣe àtìpó ní ọ̀dọ̀ bàbá ìyàwó rẹ̀ méjèèjì yé, bàbá Rákélì, bàbá Líà, a ó rí wípé a kọ́kọ́ fun ní Líà ná. Ó sì ti sọ pé Rákélì gan lọkàn mi fẹ́ o. Ó tún sìgbà ọdún méje mìíràn. Lẹ́yìn ìsìgbà tó sìgbà lọ́dún méje mìíràn yìí, ìgbà yẹn gan ló tó ṣẹ̀ṣẹ̀ wá rí Rákélì ìyàwó rẹ̀ gbà.

0: Lea àti Rakeli ni ìyàwó Jakobu. Biliha àti Silipa sì jẹ́ ìránṣẹ́bìnrin tí wọ́n fi ọmọ fún un pẹ̀lú. Hello.
1: Hello.
0: Eka san ma eka le o eka le ma o.
1: Yes.
0: Kí ni orúkọ yín ni bọ́lá tí ń pè wá o?
1: Ẹni Kọfẹ́ Moses Kọfẹ́ Oladimeji láti Olúyọ̀lé.
0: Mrs. Bose Oladimeji láti Olúyọ̀lé. O da. Ní orí ètò yìí ẹ mọ̀ wípé láti inú Bíbélì ni ètò yìí dá lé lórí àbí bẹ́ẹ̀ kọ́?
1: Bẹ́ẹ̀ni ó pẹ́ ojú mo ṣe nǹkan báyìí.
0: Ó dáa. Ẹ dákun ẹ bá wa dárúkọ ẹ bá wa dáhùn ìbéèrè yìí. Kí ni arákùnrin orúkọ arákùnrin Mósè tí ó jẹ́ agbẹnusọ rẹ̀ ní ilẹ̀ Íjíbítì?
1: Aaroni
0: ni nínú Bíbélì wo gan láti lè nínú ẹsẹ̀ Bíbélì wo gan láti lè rí?
1: Nínú Genesis àbí Exodus.
0: Nínú Genesis tàbí Exodus màmá nínú Exodus gan ló wà. Ìbéèrè kejì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín nìyí. Ọjọ́ mélòó ni àwọn ọmọ Ísíráélì fi yí ògiri Jeriko ká kí ó tó wó?
1: Ọjọ́ méje. Ọjọ́ méje. Ní ìjọ keje wọ́n yí ipò ní ẹ̀ẹ́méje kó tó wó.
0: Ìgbà méje ní ọjọ́ méje kó tó wó. Kí ni orúkọ? Mo ń gbọ́ yín.
1: Ọjọ́ méje náà fi ipò. Ẹ̀dá níjọ́ keje wọ́n ipò ní ẹ̀ẹ́méje.
0: Ó dà ìdáhùn ẹ bá wa dáhùn ìbéèrè tó gbẹ̀yìn yìí. Ta ni onídàájọ́ obìnrin kan ṣoṣo tí a mẹ́nu kàn nínú Bíbélì?
1: Deborah.
0: Inú bo gan ló wà nínú Bíbélì o?
1: Mi ò mọ̀. Ó pẹ́ mo ti síbi ìdájọ́ wọn nídájọ́.
0: Onídàájọ́.
1: Wọn nídájọ́.
0: Ó dà ẹ máa bá wa bọ̀. Ẹ ṣe gan. Kí ni orúkọ yín lẹ́ẹ̀kan sí?
1: Ọládìméjì.
0: Ọ̀dà, ẹ ṣe mà, ẹ máa bá wa bọ̀ bí tó ṣe ń lọ.

0: bákan náà mo bèrè lọ́wọ́ màmá wa Bose wípé ọjọ́ mélòó gan ni àwọn ọmọ Ísírẹ́lì fi yí ògiri Jericho ká. Màmá wa sì dáhùn wípé ọjọ́ méje ní ìgbà méje ní ọjọ́ keje ẹ̀kan lọ́jọ́ mẹ́fà. That is once in 6 days. Ṣùgbọ́n nígbà tí ó di ọjọ́ keje ńkọ́ wọ́n sì yípo ní ọjọ́ keje ní ìgbà méje. Ìtọ́kasí rẹ̀ wà nínú ìwé Joshua. A lè rí nínú ìwé Joshua orí kẹfà láti ẹsẹ̀ kẹta títí dé ẹsẹ̀ kẹrin àti láti ẹsẹ̀ kẹẹ̀dógún títí di ẹsẹ̀ ìkẹrìndínlógún. 0916893 1000 0916893 1000 tàbí 0915333489 0911333 893.
1: Hello. Hello, Sami, sisogun jabilo wale pada. Ejo ari Facebook wo.
0: O wa live e ba wa wo.
1: Ejo ki la fi le wale.
0: O wa live. Wells Radio fan page ni. Lori Wells Radio fan page ni ma. 89.893 FM fan page bele ti riwo. Hello.
2: Hello.
0: Eka lesa o.
2: Eka le o. Akin loruko mi lati odo ni ilewe.
0: Lati odo ni ilewe Mr. Akin e se gan. Ibeere alakoko ti mo fe beere lowo yin. Ṣe ẹ mọ ìwé onídàájọ́ dáadáa? Sá?
2: Mi ò fi bẹ́ẹ̀ gbìyànjú sá.
0: Ẹ ń gbìyànjú sá. Ó dá, ẹ jẹ́ kí n béèrè lè yí ní ọwọ́ yín. Ọjọ́ mélòó ni Goliath ń kọ tí ó fi kó ogun Israẹli, tó fi kojú ogun Israẹli? Ọjọ́ mélòó ni àwọn ọmọ Filistini àti Goliath tí wọ́n fi kojú àwọn ọmọ Israẹli?
2: Ṣé option wà?
0: Ó dá, ẹ jẹ́ kí n fún yín ní option. A 20 days, 30 days, 50 days, 40 days.
2: 20 days.
0: Ara o. Mo fẹ́ kí ẹ wo, ṣé Bíbélì yín wà lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀rù? Bíbélì yín wà lẹ́gbẹ̀ẹ́ yín. Ó dá, ẹ sáré bá mi sí 1 Samuel. Samuel kíní. Ẹ ti wà ńbẹ̀. 1 Samuel
2: 17:16.
0: Ẹ bá wa kà láti verse 15 sí 16 yẹn.
2: Tó ní ṣùgbọ́n Dávidì lọ. Ó sì yí padà lẹ́yìn Sọ́ọ̀lù láti máa tọ́jú àgùntàn bàbá rẹ̀ ní Bẹ́tlẹ́hẹ́mù. Filistini náà sì máa súnmọ́ ìtòsí ní òwúrọ̀ àti ní alẹ́. Òun sì fi ara rẹ̀ hàn ní ogójì ọjọ́ 40 days.
0: Bẹ́ẹ̀ ló pè é ogójì ọjọ́ 40 days. So ṣé ọjọ́ mìíràn ti máa bèrè ní ọwọ́ yín, ẹ ti mọ̀ wípé 40 days ni ẹ sì ti. Níbẹ̀ yẹn, tẹ bá rọra ní Bible lọ́wọ́ yín àbí má ka ẹ̀kan rọra máàkì ibẹ̀ yẹn. 40 days. Ó ti yé wa wípé ní ọjọ́ mélòó ni ó fi yara rẹ̀ sọ tó sì lọ síwájú àwọn ọmọ àwọn ogun Filistini àbí bẹ́ẹ̀ kọ́?
2: Bẹ́ẹ̀ni.
0: 40 days. Bẹ́ẹ̀ni. Ṣé kí n bèrè ìbéèrè kejì lọ́wọ́ wa?
2: Ẹ bèrè ìbéèrè kejì.
0: Kí ni orúkọ àwọn ọmọ Sọ́ọ̀lù mẹ́ta? Orúkọ àwọn ọmọ Sọ́ọ̀lù mẹ́ta.
2: Sọ́ọ̀lù ọba Àrí. Jonathani. Jonathan.
0: Mo fẹ́ fi kọ́ ra wa lẹ́kọ̀ọ́ lónìí ni. Samuel kíní tẹ síhùn náà ni. Ṣé ti gbọ́? Samuel kíní 31 ikokan le ni ogbon o o ti re bete ka pe ko ara wa leko be wi pe o ye ka ma ka bibili wa daada mo ya kin ti e ma ti daun ibere ni pe kini oruko awon omo Saul meta yen ki loruko awon omo Saul meta oruko awon omo Saul meta yi won ti daruko Jonathan ninu won gbogbo wa patapata la mo pe Jonathan Jonathan je ni kan to je ore David abi Jonathan je ore timo David gidigidi ti o feran David dojuduju wa ni oruko awon meji to ku ki oruko awon meji to ku mo beri lowo boda to pe wa yi wi pe ojo melo gan ni Goliath fi ko ogun awon omo Israel loju 4 Samuel 17:16 pẹlu igboya ni David fi duro be ni pẹlu igboya ni o fi duro en to se wi pe o ga gbogbon ju David lo Goliath ti aba wo 4 Samuel 17:37 Oluwa ti o gba mi lowo kiniun ati lowo biari yo gba mi lowo re 4 Samuel 17:37 nigba yi gan wa ni David wa lo koju Goliath itila yi gbagbo Wells Radio 89.3 FM pelu omo babo ni waasu ebiniza ayodile oguni tabi 0915-333-4-893 àwọn ẹ̀rọ tó wọ kulu yìí wá. Kíni gan orúkọ àwọn ọmọ Saul mẹ́ta gan náà àti ní Jonathan ẹlẹ́kejì Abinadabu ni orúkọ rẹ̀ ń jẹ́. Abinadabu gan ni orúkọ kejì ń jẹ́. Orúkọ kẹta Milikisa ogan ni oruko keta ma je ari ninu we 4 Samuel 31:2 yen Samuel ikini ori kokan le ni ogbon ese keji iku Saul ati awon omo re lo si ona fun David lati je oba lori Israel Samueli, Saul ati awon omo re meta won si ku loju ogun ni ojo kan na won ku loju ogun ni ojo kan na ti aba wo iwe Samueli kini ori kokan le ni ogbon ese kefa yi gan lo so fun wa be wi pe ni ojo kan na oni Saul ati awon omo re ku ti a ba wa ka sisale be ti ti ade inu we Samuel keji ori karun lati ese kerin titi de ese karun gan ibe la o ti ri odun yi odun ti David vi je oba lori gbogbo ile Israeli ati Juda patapata ibe gan la o ti ri odun ti David vi je oba nigba ti Samuel to yan tan gege bi oba ti ku Saul ati awon omo re leyin na ti David go ori oye lati je oba Israeli ti ka akidi Juda patapata.

ó jẹ ọba ní ilẹ̀ Hebroni fún ọdún mẹ́jọ àbọ̀. Ó sì jẹ ọba ní Jerusalemu fún ọdún mẹ́tàléníọgbọ̀n. Ó jẹ ọba ní Hebroni fún ọdún mẹ́jọ àbọ̀. Ó sì jẹ ọba ní Jerusalemu fún ọdún mẹ́tàléníọgbọ̀n. Ẹ ti ríbi tá a ti mú láti ìbẹ̀rẹ̀ àbí? Wípé kí ni orúkọ àwọn ọmọ Sọ́ọ̀lù mẹ́ta? Ni Jonatani, Abinadabu, àti Miliki Sao. Ìyẹn wà nínú 1 Samuel 31:2. A sì tún sọ fún wa wípé ikú àwọn ọmọ rẹ̀ àti òun gan fúnra rẹ̀, ìyẹn ikú Sọ́ọ̀lù àti àwọn ọmọ rẹ̀, ó sí ọ̀nà fún Dáfídì láti jẹ ọba ní ilẹ̀ Júdà àti ní ilẹ̀ Ísírẹ́lì lápapọ̀. Ibẹ̀ gẹ́gẹ́ náà láti rí nínú ìwé Tábàkà sí ìsàlẹ̀ Tábàkà dé 2 Samuel 5:4-5. Ibẹ̀ láti rí iye ọdún tí Dáfídì tó fi jẹ ọba ní ilẹ̀ Ísírẹ́lì. Ó jẹ ọba ní ilẹ̀ Hebroni náà pẹ̀lú fún ọdún mẹ́jọ àbọ̀. Ó sì jẹ ọba ní Jerusalemu fún ọdún mẹ́tàlélọ́gbọ̀n. Zero nine one six eight nine three one zero zero zero.

0: sábà ń sọ wípé ní àtètè kọ́ ṣe ọlọ́run dá ọ̀run òun ayé. Lóòótọ́ lọlọ́run dá ọ̀run òun ayé, ayé sì wà ní juujú àbí. Tí a bá wá wo ẹsẹ̀ yẹn dáadáa, ayé wà ní juujú. Tí a bá wò ó ní òwúrọ̀, kí ni ó túmọ̀ sí ní ọkàn wa? Tí a bá wò ó láṣáálẹ̀, kí ló túmọ̀ sí ní ọkàn wa? Bí a ṣe máa ṣe àṣàrò nínú Bíbélì ní gbogbo ìgbà lélẹ́yìí, mo sì fẹ́ sọ fún wa wípé Bíbélì gan ni ìpìlẹ̀ ìdílé wa, Bíbélì gan ni ìpìlẹ̀ ayé wa, Bíbélì gan ló yẹ kó jẹ́ ìpìlẹ̀ ọ̀nà wa, ìpìlẹ̀ iṣẹ́ wa gan Bíbélì ló yẹ kó jẹ́ ìpìlẹ̀ iṣẹ́ wa. Kò ń ṣe wípé tí a bá ń lọ ṣọ́ọ̀ṣì nìkan, a sọ wípé jẹ́ kí n tiẹ̀ dọ́sì báíbù mi díẹ̀ kí n wo ká tiẹ̀ wo ẹsẹ̀ kan lónìí. Tí báíbù bá tí pásítọ̀ bá ti pe báíbù kan tàbí kejì tán báyìí àti ti pa dé, ó kú tú dọjọ́ sinmi. Tó o bá tiẹ̀ gbé hard cover báíbù dání, soft copy nǹkan mélòó ló kà? Hello.
1: Hello sir.
0: Ẹ káàlẹ́ o. Ta ló ń pè wá o? Kí ni orúkọ yín?
1: Emmanuel láti Akala ni sir.
0: Ẹ káàbọ̀ sórí ètò wa, ètò yín fìtílà ìgbàgbọ́. Ta ni ìránṣẹ́ Elijah tí ó gba ìlọ́po méjì ní ẹ̀mí ní ọwọ́ rẹ̀?
1: Elijah ni sir.
0: Mo ní pé ta ni ìránṣẹ́ Elijah tí ó gba ìlọ́po méjì ẹ̀mí rẹ̀ àti agbára rẹ̀?
1: Elisha.
0: Nínú Bíbélì wo ni a ti lè rí? Kí n tìyín síwájú díẹ̀? Ó dàá, mo ti tìyín síwájú díẹ̀ o. Ṣé àwọn ọba kínní ni tàbí àwọn ọba kejì?
1: Àwọn ọba kínní.
0: Àwọn ọba kínní kọ́ àwọn ẹ̀ṣẹ̀ ní Bíbélì lọ́wọ́ yín bẹ̀? Ó dà, ẹ kọ́ kalẹ̀, ó wà nínú àwọn ọba kejì, orí kejì, láti ẹsẹ̀ kẹsàn-án títí dé ẹsẹ̀ kọkànlá. Ó ní kí ìlọ́po méjì ẹ̀mí rẹ̀ wà lára mi. Àwọn ọba kejì, orí kejì, ẹsẹ̀ kẹsàn-án. Ẹ ìbéèrè kejì, ẹ jẹ́ ìbéèrè lọ́wọ́ yín. Kí n béèrè lọ́wọ́ yín àbí, kí ni Ezekiẹ́lì rí nínú ìran rẹ̀ nínú àfonífojì tí ó kún fún egungun gbígbẹ? Kí ni Ezekiẹ́lì rí nínú ìránṣẹ́, kí ló rí nínú ìran rẹ̀ nínú àfonífojì tí ó kún fún egungun gbígbẹ? Kò sí option fún. Kí ni ó rí nínú àlá rẹ̀?
1: Ó rí
0: sáwọn egungun tí ò lè ní ẹ̀mí mọ́ ni, tàbí àwọn egungun tó lè ní ẹ̀mí?
1: Àwọn egungun tí ó lè ní ẹ̀mí.
0: Ó dà, ẹ máa tẹ́tí sí wa. Ẹ máa tẹ́tí sétò. Ẹ máa tẹ́tí sétò. Màá sọ fún yín bóyá ẹ ti gbà bẹ́ẹ̀ gbà ká tó parí ètò.

ẹ wọ́n ní kí n ti àwọn síwájú díẹ̀ mo sì tì wọ́n síwájú díẹ̀ bí ẹ̀mí ṣùgbọ́n tí a bá wo ìwé Ezekiẹ́lì Ezekiel 37:1-10 nínú ìran Ezekiẹ́lì yìí ó rí àwọn egungun tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ ó sì rí àwọn egungun tí ó dìde tí ó sì di ẹgbẹ́ ọmọ ogun ńlá the great battalion kí ni ìran yìí wá túmọ̀ sí gan-an ìran tí Ezekiẹ́lì rí yìí kí ni ó túmọ̀ sí gan nígbà tí ènìyàn bá rí egungun gbígbẹ tí ó kàn dìde tó gba èémí kí ni ìran yìí túmọ̀ sí fún èmi àti ìwọ gan ká má tiẹ̀ sọ wípé ohun tí ó ṣẹlẹ̀ nígbà tí ìran tí Ezekiẹ́lì yìí rí nígbà tí ìwọ gangan tí o bá rí ìran tàbí tí ìwọ gangan tí o bá ka bíbélì yìí Ezekiel 37:1-10 if you study it well if you study it very well kí ló sọ fún ìwọ gan tìkálára nígbà tí o bá rí egungun gbígbẹ tí ó gba èémí ìyè kí ni àpẹẹrẹ rẹ tàbí ohun tó ti dòkú tó kàn rí lójú ran rẹ wípé ó wá gba èémí ìyè kí ni ó túmọ̀ sí gan kí ni àpẹẹrẹ yìí kí ni àpẹẹrẹ tó túmọ̀ sí gan

0: ká tó parí ètò yìí ká mú ìpè kan tàbí èkejì sí. Hello. Ẹ káàlẹ́. Kí ni orúkọ yín láti ẹkú sí mi sà? Kí ni orúkọ yín ibo lẹ ti ń pè wá? Àmì Jésù.
1: Ezekiel.
0: Kí ni orúkọ yín sà?
1: Ezekiel Ewu láti Omi Adi o.
0: Bóyá ẹ̀yin lẹ kọ Bíbélì dá ń kà lọ́wọ́lọ́wọ́ yìí àbí?
1: Ezekiel
0: gan ló kọ. Mo ń sọ nǹkan kan, mo ń bèèrè àwọn nǹkan kan lọ́wọ́ wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́wọ́ ẹni tó ó ní egungun tí ó dìde tí ó sì di ẹgbẹ́ ọmọ ogun ńlá. Kí ni ó túmọ̀ sí gan? Ṣé mo wí pé ó lálàá ó rí ìran?
1: Ìran yẹn ó rí pé
0: ó rí wípé àwọn egungun kan
1: ó tún lè yè. Egungun gbígbẹ ó sì lè gba agbára ọ̀tún. Ó lè gba agbára yè.
0: Wípé egungun gbígbẹ ó sì lè gba agbára that is ohun tó ti kú láyé wa sì lè di agbára yè àbí?
1: Àbí ká tó sọ wípé egungun tó bá dòkú nínú ìgbé ẹlẹ́nu ayé ènìyàn ó sì tún lè padà gba agbára ọ̀tún.
0: Ó dá. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè yìí lọ́wọ́ yín. Ọdún mélòó ni Nebukadnezar fi wà ní àárín ẹranko? Gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Dánielì, ọdún mélòó ni?
1: Tó fi wà lálẹ́ àwọn ẹranko.
0: Bẹ́ẹ̀ ni, ẹ mọ̀ wípé ó bá àwọn ẹranko jẹun. Ìbéèrè òun rọ̀ díẹ̀ o. Ọdún mélòó? Ọjọ́ mẹ́ta, ọdún kan, àbí ọdún méje? Àbọ́jọ́ méje?
1: Ọjọ́ méje.
0: Dádì wa ṣe ní Bíbélì lẹ́gbẹ̀ẹ́ yín bẹ̀ o. Ọ̀dà, ẹ jẹ́ ká wo Dánielì orí kẹrin. Inú Dánielì orí kẹrin ló wà. Ṣé ti gbọ́? Inú Dánielì orí kẹrin ló wà. Hello, o ti gbé dété. Nínú Dánielì orí kẹrin. Láti ẹsẹ̀ ìkẹrìndínlógún, Daniel 4:16. 32:33 as well. Ìyẹn Dánielì orí kẹrin ẹsẹ̀ ìkẹrìndínlógún àti ẹsẹ̀ ìkejì lé ní ọgbọ̀n àti ẹsẹ̀ ìkẹta lé ní ọgbọ̀n.

0: bo.
1: Lorúkọ studio manager mi lónìí.
0: Oni jẹ ki o.
1: Mr. Henry ẹṣẹ gidigidi. Lorúkọ àwọn ọ̀gá wa ní ilé iṣẹ́ yìí pátápátá. Ní èmi Ebenezer Ayọ̀délé ọmọ bàbá oníwàásù. Ọmọ ìyá mission lóde Pella nílùú Ṣẹ́yìn. Ni mo sọ fún yín wípé ẹ máa jẹ́ kí fìtílà wa kó máa tàn kedere títí láíláí. Ọ̀rọ̀ rẹ ni fìtílà fún ẹsẹ̀ mi àti ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà mi. Ẹ má sì jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kó yẹ̀ ní ẹnu wa títí láíláí. Ẹ má sì jẹ́ kí ó kúrò nínú ìdílé wa, kó má ṣe kúrò ní ẹnu wa. Ẹ má sì jẹ́ kí a sọ wípé ẹgbẹ́ ká gbé Bíbélì tì sẹ́gbẹ́ kan. Ara o, ìgbésí ayé wa Bíbélì ni. Ọ̀rọ̀ ẹni wa Bíbélì ni. Ohunkóhun tí a bá ń ṣe, jẹ́ kí Bíbélì jẹ́ ìpìlẹ̀ ìgbàgbọ́ wa, kó jẹ́ ìpìlẹ̀ wa. Ọmọ bàbá oníwàásù ń lọ lọ́sẹ̀ yìí. Ìpìlẹ̀ ìgbàgbọ́ lórí Wells Radio 89.3 FM. Ó tún di lọ́sẹ̀.

Ako ìsinmi látàárọ̀ àkójọpọ̀ ìròyìn lẹwà ló ń dé sétí gbọ́ yín lálẹ́ tòní láti ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ̀ Wells Radio 89.3 FM eléyìí tí a kalẹ̀ sí òpópónà Aláàfin Avenue Olúyọ̀lẹ̀ Estate ńlẹ̀ Ìbàdàn. Adé Dàmọ́lá Olóède lóníròyìn ṣáájú ẹgbẹ́ àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Ilẹ̀ Nàìjíríà tó ń tilẹ̀ UAE ní àṣẹ àsopọ̀ àti ìmúlẹ̀ àjọṣepọ̀ láàrin Èkó ètò ọ̀gbìn àti àwọn nǹkan mẹ́rin. Ẹgbẹ́ àwọn olùkọ́ ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ni a ti dúpẹ́ tí wọ́n sì gbóríyìn fún ìtúsílẹ̀ àwọn tí wọ́n jígbe tó jẹ́ àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́. Alága ICPC pè fún àjùmọ̀jọṣepọ̀ lórí ìgbójú agan ti ìgbésùmọ̀mí. Àwọn ọmọ ológun pa òṣìṣẹ́ àwọn ikọ̀ ISWAP kan tó jẹ́ akáfọ́nrán sílẹ̀ tí wọ́n sì ṣiṣẹ́ lójú àwọn tó jẹ́ ààrẹ tí wọ́n pín wọn lọ́wọ́ nínú àwọn iṣẹ́ láàbí kan nínú igbó kan ní Bọ̀nà. Àwọn agbébọn pa mọ̀lẹ́bí ẹlẹ́ni mẹ́sàn-án pẹ̀lú ọmọ oṣù méjì ní agbègbè kan ní ìpínlẹ̀ Plateau. Ní báyìí ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Orílẹ̀-èdè wa Nàìjíríà àti ilẹ̀ UAE ìyẹn United Arab Emirates wọ́n ní láti ṣe àtẹnumọ́ ìfaramọ́ wọn láti so ìbáṣepọ̀ tó wà láàrin orílẹ̀-èdè méjèèjì lése pẹ̀lú bí àwọn orílẹ̀-èdè náà ti pinnu láti ṣe àjọṣepọ̀ eléyìí tí a pe yóò láǹfààní àti gbòòrò sí láwọn ẹ̀ka pàtàkì bí ètò iṣẹ́ àgbẹ̀ ètò ilé ìfowópamọ́ agbára iná ẹ̀rọ ayélujára AI àti ilé iṣẹ́ tó ń ti ètò amáyédẹrùn. Mínísítà kejì fọ́rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ yìí Bianca Odumegojiko ló ṣàlàyé èyí nínú àtẹ̀jáde ìròyìn kan lónìí lẹ́yìn ìpàdé tí Ààrẹ Bọ́lá Tinubu ṣe pẹ̀lú Mínísítà kejì fọ́rọ̀ ilẹ̀ òkèèrè nílẹ̀ United Arab Emirates Sheikh Bin Nahyan Al Nahyan ní ilé ààrẹ tó wà nílùú Abuja. Nígbà tó ń sọ̀rọ̀ níbi ìpàdé náà Odumegojiko ṣàpèjúwe ìjíròrò náà gẹ́gẹ́ bí èyí tó ní èso rere tó sì ní ìpàdé náà fi hàn pé ìbáṣepọ̀ láàrin Abuja àti ilẹ̀ Abu Dhabi yìí òun ló túbọ̀ pọ̀ sí. Ìpàdé náà ló wáyé lẹ́yìn oṣù díẹ̀ tí orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ UAE fọwọ́ sí àdéhùn ìfọwọ́sowọ́pọ̀ ètò ọrọ̀ ajé gbogbogbò èyí tí ìrètí wà pé yóò mú ìdókòwò pọ̀ sí tí yóò sì mú kí ọ̀nà ọjà ó ṣí sílẹ̀ tí yóò sì túbọ̀ mú ìfọwọ́sowọ́pọ̀ ètò ọrọ̀ ajé láàrin orílẹ̀-èdè méjèèjì kó jinlẹ̀ sí. Igbákejì ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà ilẹ̀ yìí Sẹ́nítọ̀ Bashir Jibrin ti ṣàpèjúwe ìgbìyànjú ààrẹ Bọ́lá Tinubu láti dá ọlọ́pàá ìpínlẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí ìgbésẹ̀ tó múnádóko eléyìí tó sì mú agbára ètò ààbò ilé wa lágbára sí pẹ̀lú ìrànwọ́ láti kojú ìṣòro ààbò pàápàá jùlọ ní apá àríwá orílẹ̀-èdè Nàìjíríà. Sẹ́nítọ̀ Bara sọ èyí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò lórí ètò ilé-iṣẹ́ rédíò Hausa kan ní ìlú Kaduna. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde ìròyìn tí olùdámọ̀ràn rẹ̀ lórí ìròyìn Ismail Omodashir tó fi síta lónìí ó ṣàlàyé pé àbá òfin tí ààrẹ Tinubu gbé kalẹ̀ náà òun ló jẹ́ àbájáde ìjíròrò pẹ̀lú ọ́fíìsì ààrẹ ilé-ìgbìmọ̀ aṣòfin ọ̀gá àgbà ilé-iṣẹ́ ọlọ́pàá àwọn ọlọ́pàá tó ti fẹ̀yìntì tó fi mọ́ àwọn gómìnà àti àwọn ẹgbẹ́ àwùjọ tó ti àwọn aráàlú. Sẹ́nítọ̀ Jibrin tó tún jẹ́ alága ìgbìmọ̀ ilé lórí àtúnyẹ̀wò òfin orílẹ̀-èdè yìí ṣàlàyé pé àbá náà ti gba ìtẹ́tígbà àwọn aráàlú ní gbogbo ẹkùn mẹ́fẹ̀fà tó ń bẹ̀ lórílẹ̀-èdè Nàìjíríà àti olúlùlẹ̀wọ̀ Àbújá. Ó tún ṣàlàyé pé ọlọ́pàá ìpínlẹ̀ kò ní rọ́pò ilé-iṣẹ́ ọlọ́pàá orílẹ̀-èdè yìí bí kò ṣe pé kí wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú wọn kí wọ́n sì jẹ́ kí gbogbo ohun tó tó àti tó yẹ kó wá sí ìmúṣẹ lágbọn ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà nípa bí wọ́n ṣe gba àwọn ọlọ́pàá náà tó jẹ́ àwọn ọmọ agbègbè kálukú sí ẹnu iṣẹ́. Ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀-èdè Nàìjíríà ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣàkàwé ṣe àpèjúwe ìròyìn ìtúsílẹ̀ àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ tí a pín wọn jígbe ní ìjọba ìbílẹ̀ oríire ìpínlẹ̀ Ọ̀yọ́ gẹ́gẹ́ bí àṣeyọrí ọmọnìyàn àti ohun tó jẹ́ ara ìgboyà eléyìí tó wà fún ẹ̀ka ètò ẹ̀kọ́ lórílẹ̀-èdè yìí. Nínú àtẹ̀jáde tí wọ́n jùmọ̀ fọwọ́ sí látọwọ́ alága ẹgbẹ́ ọ̀hún Comrade Azan Fatai àti akọ̀wé rẹ̀ Comrade Olukayode Salami, ẹgbẹ́ náà ló ṣe àfojúhàn wípé ìpadàbọ̀ àwọn èèyàn wọ̀nyí láwùjọ àti àlàáfíà òun ni pé ó ti gbé ìbẹ̀rù bojó tó ń bẹ lọ́kàn àwọn olùkọ́ akẹ́kọ̀ọ́ àti àwọn òbí eléyìí tí wọ́n tún jẹ́ àwọn míì tí wọ́n ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè yìí lápapọ̀.
ẹgbẹ́ NUT. Òní ọdúpẹ́ pàtàkì lọ́wọ́ ìjọba orílẹ̀-èdè Nàìjíríà nígbà tí wọ́n jẹ́ kó di mímọ̀ látọ̀dọ̀ ìjọba àpapọ̀ eléyìí tí Ààrẹ Bọ́lá Tinubu ń léwájú tó fi mọ́ ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ tí onímọ̀-ẹ̀rọ Ṣèyí Mákindé léwájú rẹ̀ nípa bí wọ́n ti kó ipa rebereberebe láti rí pé wọ́n dóòlà àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ àwọn ẹni bíi Fapòsun. Alága àjọ ICPC yẹn ẹjọ́ tó ń gbógun ti ìwàkíwà tí kò tọ́ láwùjọ wa Dókítà Musa Aliu Hassan. Wọ́n ló ti pè fún àjọṣepọ̀ tó dánmọ́rán láàrin àwọn ilé iṣẹ́ ìjọba láti ṣiṣẹ́ pọ̀ fún ìgbéga ìwà òtítọ́ àti ìgbógun ti ìwà ìbàjẹ́ ní gbogbo ilẹ̀ adúláwọ̀. Musa Aliu pe ìpèyé nínú ètò kan tí a gbé kalẹ̀ níbi ayẹyẹ àyájọ́ ọjọ́ ìgbógun ti ìwà ìbàjẹ́. Eléyìí àjọ ìṣọ̀kan ilẹ̀ adúláwọ̀ eléyìí tó wáyé ní gbọ̀ngàn Shehu Musa Yar'Adua nílùú Àbújá. Kókó ọ̀rọ̀ ayẹyẹ náà ni wọ́n pè ní mímú ìgbéga ìwà òtítọ́ àti ìgbésẹ̀ lòdì sí ìwà ìbàjẹ́ pọ̀ sí ní gbogbo ilẹ̀ Áfíríkà. Ó ṣàlàyé pé ìwádìí tí àjọ ìgbógun ti ìwà ìbàjẹ́ nílẹ̀ adúláwọ̀ ṣe lọ́dún 2025 ló ṣàfihàn rẹ̀ pé ó ṣe pàtàkì kí a túbọ̀ fi agbára mú ètò ìwà ìṣòtítọ́. Gẹ́gẹ́ bí ìwádìí náà, àpé ìdá 80% àwọn olùfèsì láti orílẹ̀-èdè Áfíríkà bíi 14 ni ó gbà pé ìwà ìbàjẹ́ máa ń ṣẹlẹ̀ nígbà gbogbo tàbí láwọn ọ̀pọ̀ ìgbà tí àìsí ìwà ìṣòtítọ́ tó sì jẹ́ ọ̀kan lára àwọn tó ń fa ìwà ìbàjẹ́ láwùjọ wa. Musa Aliu àfikún pé ICPC ń tẹ̀síwájú nínú ojúṣe rẹ̀ nípasẹ̀ ìdènà ìwà ìbàjẹ́, ìmúlòfin àti ẹ̀kọ́ fún gbogbo ènìyàn. Ilé tó sì jẹ́ kó di wípé ilé iṣẹ́ náà òní ó tún ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ilé iṣẹ́ ẹ̀ka àti àjọ ìjọba àti àwọn alábàápìn míìn láti mú ìwà òṣì tó kó lè láǹfààní àti rẹ́sẹ̀ walẹ̀ láwọn ilé iṣẹ́ ìjọba lórílẹ̀-èdè yìí. Àwọn ọmọ ológun ti Adinka ní a pé wọ́n ni wọ́n pa akọ̀ròyìn akáfọ́nránlẹ̀ eléyìí tó ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ ISWAP tí wọ́n sì gba àwọn ohun èlò fọ́nrán tó ṣàfihàn àwọn ọmọ orílẹ̀-èdè míì mẹ́ta kan eléyìí tí wọ́n pe wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ikọ̀ náà ní ìpínlẹ̀ Borno. Nínú wọn ni ọmọ orílẹ̀-èdè Palestine kan tó ń ṣiṣẹ́ gẹ́gẹ́ bí olùkọ́ni àti ọmọ orílẹ̀-èdè Morocco kan eléyìí tó jẹ́ dókítà fún ẹgbẹ́ ọ̀hún. Adelé alukoro iléeṣẹ́ ológun tó ń ṣiṣẹ́ pẹ̀lú ikọ̀ amúṣẹ́yẹ Operation Hardinkaye Mohammed Goni ló sọ èyí nínú àtẹ̀jáde ìròyìn kan eléyìí tó fi síta lónìí tó sì ṣàlàyé pé àṣeyọrí náà wáyé lánàá lẹ́yìn tí àwọn ọmọ ogun ISWAP gbìyànjú láti wá bèbè Cross Kawa níjọba ìbílẹ̀ Kukawa ní ìpínlẹ̀ Borno ibi tí àwọn ọmọ ogun náà sì ti dá wọn dúró tí wọ́n sì gbéná wojú ara wọn. Goni ṣàlàyé pé àwọn ọlọ́tẹ̀ náà fẹ́ lo àǹfààní òkùnkùn tó ṣú lọ́wọ́ alẹ́ láti wọ ibùdó àwọn ọmọ ogun kí wọ́n sì jí àwọn ohun èlò ìtọ́jú àwọn tó ní àrùn kọ́lẹ́rà. Ó fi kún pé ìgbésẹ̀ náà ló wá fìdí ìròyìn ìbẹ́sílẹ̀ àrùn kọ́lẹ́rà múlẹ̀ láàrin ibùdó ISWAP pẹ̀lú ìgbẹ̀mí díẹ̀ lára àwọn ẹgbẹ́ wọn eléyìí tó ní àrùn náà. Àwọn agbébọn ní apẹ́ ti pa mọ̀lẹ́bí àwọn ẹlẹ́ni mẹ́sàn kan nínú eléyìí tá a torí ọmọ oṣù méjì kan eléyìí tí a pe wáyé níbi ìkọlù kan ní ibùba Kom àti Wereng eléyìí ti ń bẹ níjọba ìbílẹ̀ Riom ní ìpínlẹ̀ Plateau ní ìkàlẹ̀ àná. Ìṣẹ̀lẹ̀ ìkọlù náà tó wáyé gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ látọwọ́ àwọn olùgbé lágbègbè náà lọ pé wáyé fún bíi wákàtí kan ó lé eléyìí tó sì mú kí ẹni tí ń ṣe àwọn olórí agbègbè náà àti àwọn tí wọ́n pé wọ́n ní ń léwájú lágbègbè ọ̀hún tí wọ́n pé wọ́n ní ń fara ṣẹṣẹ látàrí ìkọlù àti àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀. Olùgbé tí ó sọ̀rọ̀ Precious Talk wọn ló jábọ̀ fáwọn oníròyìn pé àwọn tí wọ́n fara pa náà wọ́n ní pé wọ́n bẹ̀rẹ̀ sí ní dú láwọn ilé wọn níbi tí wọ́n pé wọ́n ní a ti ṣiṣẹ́ láàbí ìtàn sì àkàwé ìṣẹ̀lẹ̀ náà gẹ́gẹ́ bí ohun tí wọ́n pé ó burú jáì ní agbègbè ọ̀hún. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn agbébọn náà wọ́n ní pé wọ́n kọlu agbègbè ní ọ̀pọ̀ yanturu tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn sójú òfurufú kó tó di pé àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní sá àsálà fún ẹ̀mí ara wọn. Lásìkò tí wọ́n ṣàkójọpọ̀ ìròyìn àwọn ẹ̀ṣọ́ aláàbò òní pé wọ́n ti taari lọ sí agbègbè náà nígbà tí ọ̀pọ̀ àwọn tó jí olùgbé oníkálukú sì forí ara rẹ̀ pamọ́ sáwọn ibi tí wọ́n ní wọ́n sá sí tó sì jẹ́ pé gbogbo ìgbìyànjú láti gba ìròyìn láti ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Plateau òní pé já sí pàbó. Àkójọpọ̀ ìròyìn lẹ wá fún ti alẹ́ tòní kò ní ju báyìí lọ ṣùgbọ́n kí a tó mọ lọ ẹ jẹ́ kí a bójú àwọn kòkó tó wà nínú ìròyìn náà. Nínú ìròyìn ọ̀hún láti mọ àfòyín pé orílẹ̀-èdè Nàìjíríà àti ilẹ̀ UAE wọn ní ṣe àfihàn ìdímúlẹ̀ ìfarajìn àsopọ̀ wọn eléyìí tí ó wà láàrin àwọn orílẹ̀-èdè méjèèjì láwọn ẹ̀ka tó ṣe pàtàkì bí ètò ọ̀gbìn ètò ìfowópamọ́ agbára àwọn ìmọ̀ ẹ̀rọ AI àti àwọn nǹkan ilé iṣẹ́ amáyédẹrùn.
Ẹgbẹ́ UT ẹ̀ka ti ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣàkàwé ìròyìn ìtúsíta àti ìyọ̀ǹda àwọn ọmọ akẹ́kọ̀ọ́ àti olùkọ́ eléyìí tí ọpẹ́yàn jígbe níjọba ìbílẹ̀ oríire eléyìí tí wọ́n ṣàkàwé rẹ̀ gẹ́gẹ́ bí àṣeyọrí fún ìwà ọmọnìyàn ní agbègbè àti orílẹ̀-èdè yìí lápapọ̀ èyí tó sì tún ṣe ìfìdímúlẹ̀ ìgboyà nínú ẹ̀ka ètò ẹ̀kọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti orílẹ̀-èdè Nàìjíríà. Alága àjọ ICPC Dókítà Musa Aliu ló ti pè fún àjọṣepọ̀ tó dánmọ́ láàrin àwọn ẹ̀ka ilé-iṣẹ́ ìjọba láti gbójú agan ti ìwà ìjẹgúdújẹrá láàrin àwọn ilé-iṣẹ́ àti láti mú kí ìgbójú agan ti ìwà yìí kó rẹ̀sẹ̀ walẹ̀ láàrin àwọn orílẹ̀-èdè nílẹ̀ Adúláwọ̀. Ikọ̀ àwọn ọmọ ogun Hadinkai ni pé wọ́n ní wọ́n gba ẹ̀mí ọmọ àwọn ọmọ ogun kan tí wọ́n pè ní Iswafo tí wọ́n sì gba àwọn fọ́nrán kan eléyìí tó ṣàfihàn àwọn ààrẹ mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ìta ti rí ọmọ ilẹ̀ Pakistan kan àti ọmọ ilẹ̀ Morocco kan ní ìpínlẹ̀ Borno. Bákan náà la mọ̀ afòyín pé àwọn agbébọn ní apá mọ̀lẹ́bí ẹlẹ́ni mẹ́sàn-án nínú ilé ìta tuntun rí ọmọ oṣù méjì nínú ìkọlù tuntun kan eléyìí tí wọ́n ní ṣe níjọba ìbílẹ̀ Riom ní ìpínlẹ̀ Plateau. Èyí lópin ìròyìn ilẹ̀ wa fún ti alẹ́ tòní àkójọpọ̀ àti àtúntò ìròyìn ọlọ́wà látọwọ́ Kẹ́mi Sọ́lá Williams. Ẹ má gbàgbé wípé ẹ lè darapọ̀ mọ́ wa láwọn ojú òpó ayélujára wa gbogbo pẹ̀lú àti Wales Radio 89.3 nígbà tí ẹ lè fẹ́ràn tàbí tẹ̀lé wa lójú òpó ayélujára Facebook wa pẹ̀lú at Wales Radio 89.3 FM fanpage. Bákan náà lè gbọ́ àsọwọ́ iwájú sí lójú ìpọ́nà ti àgbáyé ti www.wellsradio893.com nígbà tí ẹ lè pè tàbí fi àtẹ̀jíṣẹ́ ṣọwọ́ sínú yàrá ìkóròyìnjọ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ lórí ẹ̀rọ 0916-893-2000 fáwọn ìṣẹ̀lẹ̀ eléyìí tó bá ṣojú ẹni. Adédàmọ́lá òlò èdè lómòròyìn náà wá sí ti gbọ̀nyín ẹ ṣe tí ẹ̀ ń gbọ́ ìkànnì kànga àgbọ́mọ̀gbẹ Wells Radio 89.3 FM. Orun ayọ̀ lásán.

0: ìhó ayọ̀ sólúwa ẹ̀yìn ilẹ̀ gbogbo.
1: Ẹ lójú ilá kó.
0: Ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tìyìn.
1: Ojú ìkọlù ẹ̀wẹ̀ jẹun.
0: Ẹ jẹ́ àjọ dúpẹ́ fún o. Ẹ jẹ́ àjọ ṣe ní ọba àwọn ọba.
1: Dẹ́ni bẹ bọ̀rà jẹun.
0: Ẹ jẹ́ àjọ kí ipò ṣeun.
1: Orí mi mọ́ mọ́ jẹ́ o ẹ̀dá mi.
0: Ẹ jẹ́ máa sọ dídára rẹ̀. Ẹ̀yin kọ́ yìí.
1: Orí mi mọ́.
0: Ewé inú igbó ń kí Ọlọ́run kò ṣẹ́. Àwọn ẹyẹ ojú ọ̀run ẹ rí wọn bí wọ́n ṣe ń fi ìyìn bàbá hàn fún gbogbo ayé ni. Ṣẹ̀dé tí òkun rí.
1: Mọ́mọ́ jẹ mọ ìyá rẹ̀.
0: Bókun ṣe ń ro èé, ìmọ̀ ń fi ọlá ńlá àti agbára Ọlọ́run hàn ni.
1: Orí mi máa ma jẹ́ ìmọ̀.
0: Ẹ lọ wo àwọn ẹranko igbó bí wọ́n ṣe ń fò tí wọ́n sì ń kí Ọlọ́run. Ẹja inú omi ń dúpẹ́. Afẹ́fẹ́ tí ń fẹ̀ yìí gan ń kí Ọlọ́run ni. Oòrùn tẹ́ rí ti ń ràn wọ́n gan ń sọ títóbi agbára Ọlọ́run ni. Kí wá ni yóò ṣe wá o, kí ni yóò ṣe àwa ẹ̀dá alàyè, àwa ènìyàn tá a dá láwòrán Ọlọ́run. Àwa ni dúpẹ́ torí pé àwa ni ènìyàn rẹ̀ àti àgùntàn pápá rẹ̀. Ẹ wá sí ẹnu ọ̀nà rẹ̀ tẹ̀yìn tọpẹ́ ojàre àti sí àgbàlá rẹ̀ tẹ̀yìn tìyìn. Ká máa dúpẹ́ fún ká bíè sí ìrẹ́ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́ pátápátá ọlá pèrègèdè ògo òjì kan lùkan pa ọ̀pá kan jí kan lùkan ìpátákò ẹkùn ti ń ta ní yeyeye. Ọba tó lànà, ọba tó lò ní, òun ló lọ̀la, òun ló ní ọjọ́ ayé gbogbo. The God who was, the God who is, and the God who is to come. Kábẹ́ṣẹ̀rẹ̀ Ọlọ́run. Ẹ̀rọ ẹ̀ ń bà mí, torí pé ohun tó fi ń ṣe agbára gan kò yé èèyàn. Ayé wa ènìyàn tututu kò ṣe é tó. Ó á di àdìtò iṣẹ́ olódùmarè ni. Ó forí ṣẹlẹ̀ ọgbọ́n, ó fi kùn ṣẹlẹ̀ ọ̀rọ̀. Ẹnu ni gbọ́dọ̀ ń gbà jáde o. Ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmarè. Mo dáyé mo bárun lórí ni bó ṣe débẹ̀ kò yé mi. Mo dáyé mo bálà lọ́wọ́ alábẹ tó kọ́ èmi ò mọ́. Ó fi egungun ọ̀rọ̀ ọmọ sínú aláboyún. Aláboyún oúnjẹ gbígbóná tó oúnjẹ tútù bẹ́ẹ̀ kò débi tọmọ ń gbé o. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Àlọ́hun tó fi ń ṣe agbára yìí kò yé èèyàn. Mo ń tẹ̀lé ilé òjìmọ́ mi lẹ́sẹ̀ rí. Bẹ́ẹ̀ ṣeré ayé yìí orí omi ló gbélé o. Àtijọ́ mo ti ń wo sánmọ̀ kò jálù mi lórí rí. Sánmọ̀ rí ló sì tẹ́ lọ rẹ̀rẹ̀rẹ̀ yìí. Bẹ́ẹ̀ kò sópo kan tó fi gbé dúó. Iṣẹ́ rẹ̀ náà ni o. Àlẹ́rù ẹ̀ ń bà mí ṣẹ́. Ìwọ́ ní ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù bẹ̀rù lẹ́rù. Ìwọ́ ní ẹ̀rù jẹ̀jẹ̀jẹ̀ ọba mi ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń fi ẹ̀rù lé àwọn ẹ̀rù wọgbó lọ. Ẹ̀rù wá rí ẹ̀rù, ẹ̀rù ń sá o. Gbogbo wọn pátápátá ń sáré òjò kíjò kíjò kíjò. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́.
1: Bákan lò fún ògo rẹ̀ o.
0: Kò gbé ni níjà kẹ́rù ó sì tún máa ba oníjà. Ó bẹ́ nìkan jà tọwọ́ bọ̀ gbogbo aráalé lójú ọba mi akọ̀mọ́ tò ṣèkalẹ̀ yìí. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ìwọ́ ló kúgbèjà àwọn ọmọ Ísírẹ́lì ìjà lọ́jọ́ sí ló bá tọjú Fáráọ̀ aláṣejù àtàwọn ọmọ ogun rẹ̀ bá dágún omi pupa. ẹ̀ta ni ó bí ọ́ lè rè.
1: A ti ra kọrin tó ti yin bàbá tí kò lè yin bàbá mọ́.
0: Ìwọ ni alágbára gíga tí gbogbo alágbára yẹn ń forí balẹ̀ fún. Ìwọ ni ọba kan ṣoṣo tí gbogbo ọba aládé ayé yìí ń ṣe kábíyèsí fún. Ìwọ la aládé kan ṣoṣo tí gbogbo aládé ayé yìí ń ṣe sífìlà fún. Ó fọba kan jẹ́ ó tó rọba mi lóye. Bẹ́ẹ̀ ni ìwọ nìkan ló tó bẹ́ẹ̀ ìwọ ló jù bẹ́ẹ̀ lọ. Bó ṣe wọ́ ló ń ṣọlá olódùmọ̀ rẹ̀ bó ṣe wọ́ ló ń ṣògo tí ò ṣe bá balẹ̀ tí ó bí ọ́ lè rè. Kábíyèsí rẹ̀ olódùmọ̀ rẹ̀. Ó sì wò sùnsùnsùn ó gbé ọmọ tálíkà kúrò lórí àkìtàn ó sì gbé sórí àga àwọn ọmọ aládé. Tí ò ṣe bá balẹ̀ tó lè bí ọ́ lè rè. Ìwọ ló pé ní Ṣọlá, ó pé ní Ṣògo. Kábíyèsí rẹ̀ olódùmarè. Ẹ̀rọ ẹ̀ ń bà mí o. Àdìtú ni iṣẹ́ ọwọ́ rẹ̀ olódùmarè. Ìwọ náà ni akin nínú ilé akin lójú ogun Arúdẹ́dẹ́ Ọlá ọba mi Arúdẹ́dẹ́ Ọlá. Aláàfin àjọba Ṣúdẹ̀dẹ̀ bí òjò ọ̀rọ̀ gọjígọ ẹkùn ọkọ̀ òkè gbólóhùn ìgbani tí ń gbé gbogbo ọ̀rọ̀ kọ́rọ̀ ọmọ. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Olójú iná ni ọ́. Ọlọ́wọ́ iná ni ọ́. Ọ̀rọ̀ ẹnu rẹ̀ iná ajó nirun ni. Àlọ́ fi jẹ́ pé bó bá wù mí, èmi lè pè ọ́ ní àkọ́kọ́ nínú iná. Bó bá ṣe wù mí, mo lè pè ọ́ ní ẹ̀kẹrin nínú iná. Àtàkọ́kọ́ àtẹ̀kẹrin ìwọ niná tí ń jó ìgbẹ́ tí ìgbẹ́ ò ṣèrun. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ó fún yẹ gẹ́gẹ́gẹ́ ò ṣe é gbé. Ó tún wúwo ò ṣe é gbé. Ìwọ ni òkúta ribiti tí ń fọ́lé ọ̀tá wómúwómú. Ẹ ń tó bá rọ́lù ó gbé. Ẹ ń bá ṣubú lù ọ́ ó kẹran. Ìwọ ni bàbá àwọn bàbá olúwa àwọn olúwa. Ṣé ń bá fi gbogbo ọjọ́ ayé mi kí ọkẹ́ ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ẹ dákun ẹ pagbo yí mi ẹjẹ́ ń kí olódùmarè ó ṣe mí lóore ni. Àwọn kan lèmi ò lè mọ́ kí Ọlọ́run. Wọ́n ní ó sì ké lọ ní bẹ̀rẹ̀bẹ̀. Ẹ ta ni ìbátókè bí èṣọ́ Ọlọ́run. Ó ti di má jẹ̀mú láàrin èmi àtọ́lọ́run ni pé gbogbo ìgbà tí ń bá lórí ọ̀fẹ́ láti gbó mi sórí afẹ́fẹ́ Ọlọ́run ọba mi òkè ni wọ́n kọ́kọ́ kì í. Má jẹ̀mú ni. Wọ́n ó kì í. Ọba tó lẹ̀mí mi. Wọ́n ó kì í. Àgádágodo ẹ̀mí gbogbo èèyàn ni. Àní wọ́n ó kì í, wọ́n ó tún kì í. Òní ṣi nítún tí ó. Ọba ṣi tẹlòmí. Yóò sì tún ti tẹlòmí. Ẹ̀ta ni yóò bí lè rè. Gbò ní abẹ la fi ń bẹ, ńgbò ní àwà láwà.
2: Ó
0: bá ní àmọ́ bẹ mọ́ kò sí bá bánlẹ̀ tó lè ní abẹ. Ó bá ní àmọ́ wà mọ́ kò sí bá bánlẹ̀ tó lè ní àmọ́ wà. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ọlọ́run ọba mi ìbàrẹ́. Ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmarè. Ẹ̀rọ ẹ̀ ń bà mí olódùmarè. Ọlọ́run bà mí mọ́jẹ ń ṣe ọ́ o. Bá ṣe ọ̀ ó gbé. Ẹ tó o bá bínú sí.
1: Orí mi máa mọ̀ jẹ́ mọ ìyára. Orí mi máa má jẹ́.
0: Báyà àjèjọ́ ń gbà mọ̀ ń dágbére lórí ètò yẹ abẹ́ ti gbàgbé. Oníbọ́ bá dò ní kájọ pàdé. Ṣé ẹ ti rántí bá wọn. Ọ̀rọ̀ tẹ́mi sọ ni mo ní kí n tún ṣàlàyé rẹ̀ fún yín.
1: Ẹ̀dá mi máa má jẹ́.
0: Nígbà mò ń dágbére tá à ń tàta pínṣẹ̀ láyà àjèjọ òun àbálè mi dá. Ẹ̀ṣẹ́ rọ̀rọ̀ tí mo sọ pa tún pàdé lónìí àbámudá. Ọlọ́run ọba mi òkè ló bá ń fi àṣẹ ṣe. Ṣé kí n má tàn yín ṣẹ́? Láàrin ìjẹjọ sóní tí mò ń sọ̀rọ̀ ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tí ilẹ̀ ti fi mú. ọ̀pọ̀ ìjì ló ti jà ọlọ́run ọba mi òkè ni ò jẹ́ kí ìjà yóò gbé wa lọ. Àwọn kan ti kú, àwa kan lákò, lára àwa tá a kò, àwọn kan ń bẹ, wọ́n ń tọrọ kú fún wọn ni. Àní lára àwa tá a kò sẹ́, àwọn kan fúnra lára tí wọn wọ́n ń tọrọ kú fúnra wọn. Ẹ̀yin wọ́n bí mí lèrè pé kí lóde tó fi rí bẹ́ẹ̀. Kò yé mi náà. Àmọ́ mo rántí ọ̀rọ̀ Ọlọ́run. Olóhun ó ṣàánú fáwọn tóhun ó ṣàánú fún. Òhun ó sì fi orí ọ̀fẹ́ òhun hàn fáwọn tóhun ó fi hàn fún. Àjẹ́ pè mí tí mò ń sọ̀rọ̀ ní ìkànnì West Radio 89.3 FM Ìṣọ̀lá. Àti gbogbo ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti mọ gbọ́ mi káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, àánú la rí gbà o.
1: Ikọ̀ yìí jọra rẹ̀ lójú.
0: Mo bá ṣe ní ti tèmi ni. Ewúrẹ́ ilé ń wa lápàtà mi bí kúkú ni. Àní bó bá ṣe ní ti tèmi ni. Àgùntàn ọ̀dẹ̀ mi ń wa lápàtà bí kó rọrùn ni.
1: Orí mi mọ́mọ́ jẹ́ o, ẹ̀dá mi mọ́mọ́ jẹ́.
0: Ṣé kí n má tàn yín? Bí n bá ní mọ́ sọ nípa tèmi, ìwò táwò di òkè ń wù mí.
1: Orí mi mama jẹ́ ìjọra lójú òun.
0: Àwòdì òkè àtẹ́yẹjọ́ ń fò lókè ní.
1: Orí mi mama jẹ́ mọ ìyá rẹ̀ mi. Orí mi.
0: Ìwòtán mẹ́ẹ̀dá yé ń wà àwòdì òkè mi ni bí kó dá lápá. Orí ẹyẹ ní ń kẹyẹ ẹyọ. Ọ̀tá ní ń dọ́mẹyẹ lókun, àwọn wọn ń dá lóró, àwọn wọn ní kó lè ó wájà, àwọn náà wọn ó tún ní kó lóko wa mú. Àmọ́ orí ẹyẹ ni ò pẹyẹ. Ẹ bá bá mi òkè ló kúkú gbà kàtà lọ́wọ́ alákìtì wọn lójú wọn bá mú. Ó gbà pónpó lọ́wọ́ onípónpó fífọ́mù onípónpó lórí pòpòpò. Onípónpò gbọ́dọ̀ sọ̀rọ̀ tí ò gbọ́dọ̀ gbìn. Kábíyèsí rẹ̀ Ọlọ́run. Ó yẹ ẹ máa gbé orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. A gbé orí gbogbo yín sókè ẹ̀yìn ilẹ̀kùn ayérayé. Ẹ ṣí ẹbìlà. Ọba Ògo fẹ́ wọlé. À ń bèèrè pé ta ni ọba Ògo yìí? Ó ní Olúwa tó le tó sì ní agbára ni. Àní ẹgbẹ́ orí yín sókè ẹ̀yìn ẹnu ọ̀nà. Ẹ ṣí ẹbìlà. Ọba Ògo fẹ́ wọlé sẹ́. Wọ́n tún ń bèèrè o. Ṣé ta lẹ̀ ń sọ? Ìgbọ́lẹ̀ kan. A ní Olúwa àwọn ọmọ ogun náà ni ọba Ògo. Ẹ káàlẹ́ o gbogbo ọmọ Nàìjíríà. Ẹ káàlẹ́ o gbogbo ẹ̀yìn alára wa. Ẹ káàlẹ́ o nínú ilé tẹ̀ tí ń gbọ́ mi lọ́ọ̀dẹ̀ yìí. Nínú mọ́tò lẹ́yìn wà, ẹ mọ̀ kalẹ́. Abẹ́ ṣì wà níbi iṣẹ́. Ẹ kalẹ́ o. Ọkọ̀kan ìmọ̀kóbìn ìmọ̀kọmọdé mọ̀ kí àgbàlagbà. A kú ìsinmi ọjọ́ tòní. Ẹbí Jésù Olùgbàlà bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, ọ̀pọ̀ rẹ̀ láṣẹ lókè pẹ́. Èmi tí mò ń sọ̀rọ̀ yìí. Àti ẹ̀yin tẹ́ lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi. Nígbà tí ó bá fi di òòyì ijọ́ mẹ́jọ, èmi ò ní yọ sọnù, ẹ̀yin náà ò ní yọ kú. Láṣẹ Olódùmarè. Àmọ̀ tó kú ìsinmi ọjọ́ tòní ọjọ́ kejìlá nínú oṣù kejì ọdún 2027. Ọjọ́ wo la mo ṣì iná? Oṣù July. Iná mọ̀ tó ń tẹnu bodò lọ. Àbẹ́ rí ṣé Ọlọ́run. Àṣé wà yá dúpẹ́ ni. Ọjọ́ ọ̀pọ̀lọpọ̀ ìsinmi láṣẹ lókè pẹ̀. Ọlọ́run ọ̀run yóò fi ìsinmi fún ọkàn gbogbo wa. Ẹ jẹ́ ń kí yín káàbọ̀ o. Sórí ètò tẹ́ ti ń retí orin ẹ̀mí ni. Orin ẹ̀mí lè tò ní ìkànnì West Radio 89.3 FM. Pẹ̀lú ẹni tí yín, èèyàn tí yín, ẹ̀jẹ̀ yín, ìmùlẹ̀ yín. Apostle yín náà ni o. Ọmọ ìyá àdúrà dé. Àrọ̀gbó lòǹbí ẹni rọ̀gó òlò. Mo tún dé bá yín lálàáfíà tayọ̀tayọ̀ lálẹ́ tòní. ṣe ẹ ti sílẹ̀ kù. Ọmọ Olúwa fẹ́ wọlé.
1: Mo tọ́lọ́run fún wa ká lò fún ọgbọ́.
0: A jọ ní ìdàpọ̀ mímọ́ pẹ̀lú ìrìn àjò ẹ̀mí.
1: Bàbá fún wa ká lò fún.
0: Nínú ìrìn ẹ̀mí. Lórúkọ gbogbo àwọn tájọ mú ètò ọ̀hún wá sí ìtìgbọ̀ yín látòrí àwọn aláṣẹ ìkànnì yìí àwọn ọ̀gá lọ́gà ní abala ẹka kọ̀ọ̀kan.
1: Ọlọ́run ló sì lè gbà bá a bá lo bó bá ti fẹ́. Ọba tọ́pẹ́ ẹ̀gbọ́n lọ́wọ́ Ísọ̀ tó gbé fún Jakobu ta ló fẹ́ sọ pé kò ṣe dáa. Àtirakọrin tó ti yin bàbá tí kò lè yin bàbá.
0: Tọ́ gbogbo àwọn aláṣẹ ìkànnì yìí ni mo kí o.
1: Ó ti ń jíṣẹ́ bàbá tí ó lè jí.
0: Henry Oseji, ó ní ọlọ́wọ́ Bọ́tìn fún sáàtà wàyé.
1: Tó ti dohun èlò
0: àlọ́. Àti gbogbo àwọn tájọmọ daṣẹ́ da ọ̀pọ̀lọpọ̀ lórí ètò yìí ti gbogbo ẹ̀ tí ó fi máa lọ ní ṣerere wẹ̀rẹ̀rẹ̀ gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀. Lórúkọ àwọn èèyàn yìí, ó ní èmi Olúgbèmígà Ọmọ́tọ̀ṣọ́. Your radio apostle is here again. Orin ẹ̀mí ò lè tó. Ẹ jẹ́ ń lọ rí iṣẹ́ mímu. Ẹ mọ̀ yín kú ń bẹ̀ o. Kájọ mọ gbádùn ara wa.

0: So, oye, je ki n tumo ki yin kaabo pada, orin emi, o ti bere, gege ba se kowe re, lale toni o, e ma gbagbe ninu iwe ta ko, ona la ti n sise.
1: Wa dabira o.
0: Eja tun jo yiri orin emi wo lale toni ka gbabukun. Eja jo yiri orin emi wo ka gba ore. Eja jo yiri orin emi wo ka gba iyanu lati odo Olorun. Se ki ma ton yin ninu orin emi. Opolopo ore ni nbe nibe. Ninu orin emi a ise iyanu a ma sele. Seyin eti igbo eti riri ni. Da na be bale igbo e riri. Eje n so fun yin. Wipe ni bi won ba tin korin emi awon afoju won a ma riran. Ni bi won ba tin korin emi awon olokun a ma san. Ti won gbe akete won. Boye yin o ti eti riri sa. Ninu orin emi awon oko won a ma jinde. Bene. O so ti mo ti ri ti mo gbo ti mo si mo fun yin. Baba n soro nipa orin emi.
1: Baba pe Oluwa.
0: Ibi aba ti ri ti won ti n ko okeke Jesu a ma tan kakiri gbogbo agbaye.
1: Wa dabira o.
0: Oun ta ba ti pe lorin to kun fun emi Olorun. Olorun gan la n soro re un. Nibi won ba tin korin emi iwa laaye Olorun a ma so kale sibe. Olorun o gbe ara re latori ite re yo si kun wa si inu gbangan nibi won tin korin emi. Agbara n be ninu orin emi lopolopo. Awon to won si mo won ki fi sere. Sebo na lawa na fi gbe wa. Nipe keyin na o le je alaba pin ninu agbara eyi ti n be ninu orin emi. Belomi n ba ti gbadua gbadua to ti su. A dabi wipe abi orun si eni.
1: Iwo lawa ma n pepe o.
0: Aba ti ti pa ni.
1: No emi mimo re so kale.
0: O ba fi le se be to gba orin emi mu. Ha.
1: Ayo fe ma mi safe rire.
0: Ori baba o si mo wu Olorun. Yo si bira re togo togo yo si wa gunwa sodo ru eni be. Mo so asiri ijinle fun yin. Mo fun yin ni formula to ni agbara. E gbiyanju e wo. E ri pe rere ni Oluwa. Amo n bo lawon orin emi gan wa. Awon kan ni ko si mo. Awon orin agbara bi tigba ni. Mo gborin mi e si mo ri Olorun legbe yin bi se Olodumare to keyan ba poruru ti awon omi boku boku fe bori okeyan mole ti rewesi de o dabi pe ko sona mo
1: eti Olorun wa.
0: Eyan sare bi reluwe ko le bojo. Gbogbo e ja si pabo. O fo bi baalu ko le bagba mu. Lori ina na ni. O na ganaga owo re oto. O kankan owo fe bo. Kaka kilekun o si nse lo tun ti si gbangban. 比如你别把地上住住不如你还没必须露出马来我你快去那里àwọn èèyàn wá bèèrè pé ẹ dákun sáwọn olórin ẹ̀mí sì ń bẹ láyé òde òní ṣá. àmọ́ ni wọ́n wà ó wọ́n ní wọn ò sí.
1: ó kọ́ rẹ nígbà.
0: nítorí pé ṣe mọ̀ ń gbà mí bí èèyàn bá mọ nǹkan dé náà ló mọ̀ mọ́.
1: ìyá ló kọ́ rẹ.
0: wọn ò sì wá bú wọn o.
1: a ti
0: fà á láwọn abala kan wọ́n wíire. torí pé gbogbo bí wọ́n wà dé ni wọ́n ti rí. ṣé àwọn fara pamọ́ ni àbí wọ́n fara ṣe èwo ni ká pè é. bẹ́ẹ̀ ni àwọn olórin ẹ̀mí wọ́n sì wà láyé òde òní àmọ́ wọn ò tó nǹkan. níbi ẹnìkan sọ báwọn mo ní mo lè gbélé ń gbọ́ pẹ̀lú ẹ̀. ẹni tó sọ pé wọn ò sí rárá òun ni wọn ò gbà. bẹ́ẹ̀ bá ní wọn ò tó nǹkan. a lè sọ bẹ́ẹ̀. èyí gan ló fà ó tá a fi wá sọ pé àníṣe ní gbogbo bí wọn kù sí.
2: àjàbá
0: a ṣe àwárí wọn.
2: àjàbá mímọ́ sọkalẹ̀.
0: orí ẹ̀mí ò lè kú nítorí ẹ̀mí ni. orí ẹ̀mí ò lè kú agbára ni. níbo lẹ́yìn ti gbọ́ ìyẹ́ tó kúrí. àwọn olórin ẹ̀mí wọ́n sì kú àmọ́ àwọn kankan àtàwọn kankan òun ló fi wọ́n pamọ́. tọ ìkànnì west radio ẹ̀yìn aláṣẹ ẹ̀ka rí láyé. wọ́n gbé ètò alágbára kalẹ̀ ká ṣe àwárí wọn. kóhun táwọn náà lè jákè kó lè la àgbáyé já. ní kété tá a fi léde tá a bẹ̀rẹ̀ sí ní sọ nípa rẹ̀ àwọn èèyàn fi wọ́n fìfẹ́ hàn ṣe ṣe kékeré. àwọn oníṣòwò lórí ẹ̀mí ṣe àpọ̀ tó báyìí náà ni.

0: gbà ta ṣe rí pé àwọn kan bóyá wọ́n nílò ẹ̀kọ́ tara. Àwọn míì wọ́n nílò ẹ̀kọ́ tẹ̀mí. Ẹ máa di ọ̀rọ̀ mi dáadáa. Àwa sọ fáwọn ilé ọ̀hún wípé kò burú kò bàjẹ́. Olórin ẹ̀mí lẹ́yìn náà. Àmọ́ àyè ń bẹ fún ẹ̀kọ́.
1: Agbára iná ìgbà mi tó ti fi.
0: Ẹ ní lórí ọ̀fẹ́ láti kópa nínú tàkọ́kọ́ yìí. Bí Jésù Olúwa bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn, èmi tó ń bọ̀. Nígbà tí ó bá fi dìgbà náà, àwọn ibi táwọn àléébù pẹ́pẹ́pẹ́ ń wà.
1: Àlejò lóore.
0: Ọlọ́run ó ti bá yín bẹ̀bẹ̀ wò láti gba àwọn àtúnṣe. Nípa tẹ̀mí àti nípa tara.
1: Ẹ̀mí mi mọ́ olùtùnú sọ fún mi bí.
0: Gbogbo ẹ̀yin tá a ní ẹ̀ni lè kópa. Torí ìlànà à ń tẹ̀lé wà ní o. Ẹ má bínú sí wa. Ẹ̀yin tí wọ́n sì ti á gbà wọlé. Mo kí ẹ̀yin náà kórìíre o. Ẹ rí i pé àdánù mọ̀. Torí àwọn tí wọ́n ní ìrànlá fẹ́. Bá a ṣe ń sọ yìí àwọn tí àwọn náà mọ̀ pé tí wọ́n fẹ́ ṣe yìí Ọlọ́run ní bẹ́ẹ̀ nǹkan bàrúfù lèèyàn máa ń dánu mọ́. Àwọn èyí gan wó lórí ọ̀fẹ́ láti jókòó papọ̀ ní ìlànà kíkorin papọ̀. Oníkálukú ni ó dá ti ẹ̀kọ́ o. Àmọ́ wọn ó jọ jókòó papọ̀ kọ́ ni. Pentecost hour la pé. Upper Room Experience with Gospel Musicians. Ẹ máa fojú sọ́nà fún àwọn orin alágbára. Orin tẹ́ ìgbọ́dọ̀ mọ́mọ́ gbọ́nu ilé yín. Orin tẹ́ ìgbọ́dọ̀ mọ́mọ́ kọ nínú ìjọ yín. Àwọn tí wọ́n ń bọ̀ láti yàrá òkè pẹ̀lú agbára nínú orin ẹ̀mí. Àwọn irinṣẹ́ tí ó gbé orin ọ̀hún jáde. Àwọn irinṣẹ́ ìgbàlódé ni. Ó bá ti ń jáde ní èyí tá à ń fetí gbọ́ náà ni ó tún máa jáde lé èyí tá à ń fojú wò. Both audio and video. Lẹ́ẹ̀kan ṣoṣo. Ẹ wá wo àwọn kámẹ́rà. Kábíyèsí Olódùmarè. Ìran bá ti yà á tán yóò mọ́lẹ̀ bí ojú ọmọ tuntun ni. Kò sí ìdí méjì o. Alẹ́ ń tó kọrin. Àfẹ́ káwọn èèyàn ó dá mọ̀ pé òun ló kọ́. Èdè tí fídíò fi wà ń bẹ̀ nù. Ẹ wá wo àwọn irinṣẹ́ tí wọ́n fi po ọ́díò ń pọ̀. Ẹ ṣe Kábíyèsí Olódùmarè. Nínú iyàrá òkè bí ìtọ́jú Pentecost. Oríṣiríṣi orin ní ẹ̀ka. Ó bá jẹ́ orin ìyìn, orin àdúrà, ìmúlọ́kànlé, ìṣeniníyè. Àwọn orin láti gba ẹ̀mí mímọ́. Àwọn orin láti gba ìyanu. Àwọn orin ìrònú pìwàdà. Àwọn orin tí ń mú yàn súnmọ́ Jésù. Kábíyèsí Olódùmarè. Ẹ jẹ́ mọ́ kí yín kó àfojúsọ́nà. Gbogbo yín náà lẹ́gbọ̀. Gbogbo àwọn tó sì kọ́ lẹ mọ̀. Béèyàn ṣe jẹ́ náà nù. Bẹ́yìn bá wá ní ìbéèrè kan tẹ́ ẹ fẹ́ bí mí tàbí méjì. Bí n bá ti fi nọ́mbà mi síta ẹ lè pè mí.
1: Lọ́jọ́ rẹ̀ mímọ́ yìí a mi retí.
0: Ní kòpẹ́kòpẹ́ yìí náà ni ó. Lónìí.
1: Ìfìjọwọ́ sọ̀kalẹ̀.
0: Títí tá a fi parí iṣẹ́ ọ̀hún.
1: Lọ́jọ́.
0: Àwọn àwo táwọn èèyàn ti kọ.
1: Ire.
0: Olùkù tí wọ́n mọ̀ gbé sórí afẹ́fẹ́ báyìí.
1: Ìwọ ọ̀rẹ́ wa ọ̀run.
0: Tòrá àwọn ti wọnú kọ́mpúnì nú o.
1: Ìwọ láwa máa.
0: Kọ́mpúnì àwọn olóríire.
1: Rán ẹ̀mí mímọ́ rẹ̀ sí.
0: Àwọn àwo tí wọ́n ti kọ sẹ́yìn ni wọ́n máa gbé síta. Ẹ sì máa gbọ́.
1: Àmì ṣàfẹ́rí.

0: èyí tí ń bọ̀ lọ́nà bó bá ti dé lórí ìkànnì West Radio. Ẹ máa gbọ́ ni. Ẹ mọ̀ pé kò sí ìkànnì rédíò tó ṣerú rẹ̀ rí. Ẹ pàtẹ́wọ́ fún West Radio. Ilé iṣẹ́ kan ó sì kọ́ àwọn olórin jọ papọ̀. Ẹ ṣeun màmá wá o. Ajínrere obìnrin Lilian ní Bàdé mọ́ sí. Ojú òkú ní tìyín láyé. Iṣẹ́ ìránṣẹ́ yín ò ní dìbàjẹ́. Ọ̀gá wa, mo dúpẹ́ lọ́wọ́ yín o. The General Manager of West Radio 89.3 FM, Ayo Emmanuel Ojo. Ojú òní tìyín bàbá. Ẹ mọ̀ ṣeun ẹ̀ní ṣubú ẹ̀ní jábọ́ láṣẹ Olódùmarè àti gbogbo ẹ̀yin lọ́gà lọ́gà.
1: Ìwọ láre tí Ọlọ́run wá.
0: Tọ́ ọ yẹ jẹ́ kí n ṣe báyìí. Mo fẹ́ dé inú ẹgbẹ́ olórin.
1: Afẹ́rí
0: ti ẹ̀mí.
1: Àrí wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ.
0: Lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Jésù.
0: Ẹnìkan bí mí lè rè pé ṣe olórin nìwọ náà ni.
1: Ojú rẹ̀ máa mọ̀.
0: Àwa náà mọ̀ ti wà lára àwọn ìṣẹ́kú tí ìfú.
1: Jésù.
0: Inú ẹgbẹ́ olórin ẹ̀mí.
1: Ìwọ là ń wò.
0: Ọdún 2007, 2008, 2009, 2010. Gẹ́gẹ́ bí Vice Chairman. Ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Àti inú ẹgbẹ́ Goman láti bẹ̀rẹ̀.
1: Ó kọ́ rẹ̀ ní bàlá tí a wà ń wá láti mọ̀ o.
0: Mo rántí lọ́jọ́ ọ̀hún.
1: Ó kọ́ rẹ̀ ní bàlá tí a wà ń wá láti mọ̀ o.
0: Àwọn kan fẹ́ dìde lórí àga táwọn kan fẹ́ jókòó. Mọ̀mọ́ wa mọ̀mọ́ bọ́là rẹ̀ wọ́n wà ńbẹ̀. Àwa kan la lórí ọ̀fẹ́ láti lọ lè dìbò nígbà tá à ń sọ yìí. Àwọn executives àti àwọn àgbààgbà olórin ẹ̀mí. Wa tó ṣèdìbò yìí ìpàdé lórí ìpàdé ni. Èyí tá a ṣe pẹ̀lú Bọ̀dá Yinka Ayéfẹ́lẹ́. Àtàwọn bàbá bàbá.
1: Àdàbà mímọ́ sọ kalẹ̀ wá o, ẹ̀mí mímọ́ gbé mi wọ.
0: Àdá bàbá King Solomon.
2: Àdàbà mímọ́ sọ kalẹ̀ wá o, ẹ̀mí mímọ́ gbé mi wọ.
0: Bàbá wa ẹ̀ ṣe òjò. Ṣé wo mélòó mo fẹ́ dákọ̀ ọjà yìí?

0: Atopere Igbe, Christian Musicians Association of Nigeria, SIMA. Not only Motgan. America must suffer you. Àwọn ẹgbẹ́ olórin wọn ti gbọ́ ètò yìí. Àwọn kankan sì ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Ẹ mọ̀ pé ètò orin ẹ̀mí ni. Ẹ mọ̀ rí àwọn owó kan láti paṣẹ àwọn olórin ẹ̀mí. Òní ó jẹ́ máa fi àsìkò yìí. Kí gbogbo ẹgbẹ́ olórin ẹ̀mí. Simon Morgan ní orílẹ̀-èdè Nàìjíríà, ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ní ìlú Ìbàdàn. Jẹ́ǹtẹ̀ mọ́ kí ẹgbẹ́ olórin ẹ̀mí Morgan ti ìlú Ìbàdàn kú ìgbaradì àjọ̀dún tiwọn.
1: Ẹ̀mí mímọ́.
0: Àbí àjọ̀dún tiwa.
1: O wà gbé mi wọ.
0: Nínú oṣù kẹjọ ni ó wáyé.
1: Sọkalẹ̀ wa
0: o. Ó tún máa sọ ọ̀pọ̀lọpọ̀ nípa rẹ̀. A ṣe ìpàdé lọ́sẹ̀ tó tẹnubodò yìí. Ní ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé. Pásítọ̀ Ifẹ̀ Jésù. Àwọn ni alága. Pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìjíròrò tó ní agbára.

0: Èyí tẹ̀ngbọ́ ẹ láti ẹ̀nà Lady Evangelist Mrs. Abimbola Odeleyene. Màmá náà wà lára àwọn tí ó máa jókòó ní yàrá òkè láti kọrin ẹ̀mí alágbára.
1: Aṣíwájú òkun.
0: Fún àsìkò àti ìran ta wà yìí.
1: Iná tó.
0: Ta náà ló tún wà ń bẹ̀, ẹ jẹ́ kí n dé ọ̀dọ̀.
1: Ọba rúgbó ọ̀dọ̀.
0: Evangelist Olúwa Dáre.
1: Ẹyí ni o.
0: Iyọ̀ ẹ̀mí. Àwọn náà ó máa jókòó ní yàrá agbára. Báwo làwọn ṣe kọrin wọn? Ó yẹ kí a gbọ́.

0: ṣùgbọ́n ọkùnrin tó
1: fẹ́ ga wo ni gbogbo ayé ń dà kìrìkìrì tí wọ́n pọn yìí. West Radio 89.3 FM, kàǹga agbẹ́mágbẹ́.